0: gbogbo eyin omo Olorun bibeli lo ni ka hu iwa yo si o ni ka fi ayo si oluwa ka wa si enu ona re ti ope ati eyin ati si agbala re o ni ka ma dupe fun eni baba mo dupe lowo re fun ikan ojo kanu fun ikan ojo kan ore mo gbe oga fun atileyin mi ogo ni fun o Jesu oni ni ojo Sunday ati da ojo ojo pe ada osu osu ko oni ni asikagba birthday woli o dekunle Epaphras ah eyan omo Olorun ipele awon marun ni ma gbadua fun laaro yi ninu service bo ka to se yen se le ba mi ki hallelujah oni ni ojo ketala number ti o se pin ni a ki hallelujah nla meje to tumo si pipe ati ogo mefa to tumo si si ojo kefa nigba ti pipe ba pade eni ti mo se asepe gbogbo nkan si jora won I mo di iranlowo eyin wo le fe iranlowo oluwa wa ba wa ki hallelujah meje eyin wo le fe iranlowo eniyan wa ba wa ki ogo mefa nibi te ba wa somebody stand up and shout seven hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ogo mefa ogo ogo ogo ogo ogo ogo fun mesaya na mama tewo siwaju daddy e tewo siwaju mo fi majemu ati ipe olorun ninu aye mi so tele gbogbo nto ti se ni aseti lati ojo ketala ilo gba emi aseyori in the name of Jesus Christ mo so fun eyan omo Olorun oniruru ebun lo wa ati oniruru ise iranse ikan ni ise iranse to n gbo yi kini pa ti ise iranse yi nko ninu awujo kini awon ise ti ise iranse yi kini se ta fi n pe ni Comfort Life Mission International ati ye wo bo lati bi ose meji seyin lagbara Olorun a si tun tesiwaju ninu e awon aye to ti fowo kan ayo to wa je ayo to dun mo waju o ni igbala okan mi niyan transformation of the souls of people iyipada ati bi Olorun se n gba okan la bi nkan kan ba nbe ti mo n sogo re loni o ni iyipada okan ati itusile ninu igbekun ki igbekun ti awon mi niyan bara won a se bebe laaro yi ipade toni o ni anointing on inu gbogbo eyin te ti gba ipade toni yi ni gbogbo Sona Church won a fi anointing on ina le eyin na lowo ipade toni ati fun awon kan ni iyo ta fe fi gbadua ni next week ose ta fe mu ila mo lo iyo lati gbadua won a fun awon eyan lo fe li ni ipade adua ipade taro yi mo so nkan kan ni won ba omi 77 kinkini won ni lati mu lo si gbogbo Sona Church and lagbaro eni to ni aye atorun die na wa ni wema ipade toni ipade weje wemu ni bi ogo se nje ti Olorun mo si so pe gbogbo eyin te wa Sona Church mo boda lati wa si wema ibi gbogbo te wa ibe ni Jesu olugbala yo ti gbo bukata ibe ni o ti ni weje wemu o ti waye won ti ati fi gbogbo te ni lo ranse the only thing te kan se laaro I gbogbo Sona Church ni pe e so fun pastor yin pe oya e connect mo headquarter and bi ba se connect mo gbogbo nta nse nbi leyin na mo gbadun be e to wa daju laaro yin e je tun gbe royin ayo ipa ti church re yi nko ninu aye awon eniyan engineer lai ni waste akoko e pe awon eyan wole leyo kokan ki won mo so ti baba mi ologun ajobo ti danwo ninu ipin rawo
1: oruko mi ni Miss Adeson ya omolara mo wa lata apata
2: apata ni
1: ba 2020 ni mo join ijo yi
2: nice
1: omo lo gbe mi debi
2: omo le nwa
1: ati jebu ni mo ti n gba program yi gba mo wa debi omo ti mo bimo leti pe 18 years
2: aish
1: ati 18 years
2: le bi eleile
1: beni
2: ah anawo e mi o ba gbogbo eyan soro eyin 777 mo kigbe egan ojo pipe lara re egan ojo pipe lara re ateyin te nwo mi le loruko Jesu o ya pare ota se family planning fun won straight won lo mo ta won bi omo ti kenkele ile o ti pe 18 years so won ti re ni ti omo pomo
1: oko mi wa leko
2: aish
1: awon ore wa nso fun pe solomon kan lo fe ma tele kiri
2: aish
1: mo sha mo dupe lowo eni tolorun yan fun mi o wa ni to ba ye pe eyo kan yen ni Ọlọ́run máa pa fún wa. Ọ̀ṣà mo ṣá tẹra mú ṣọ́ọ̀ṣì yìí, mo bẹ̀rẹ̀ sí wá. Mo join ní kwaya, mo bẹ̀rẹ̀ sí wá. Nígbà tó di wòye ọdún tó kọjá, prógráàmù tó ń pè lẹ́ni.
2: Mo wá
1: lẹ́ni ló pọ́dún kan. Mo wá wá èmi àti ọmọ mi yẹn lájọ wá, àwa jókòó sókè. Bàbá wa ní kéèyàn jẹ́jẹ́ kó fi nǹkan ẹ̀mí. Kó jẹ́jẹ́ kó fi nǹkan tì. Pé mo ṣá wà lọ́jọ́ yìí, wọ́n ní ẹni tó ń wọ́mọ kó gbọ̀jà dání. Èmi ò ti ẹ̀ràn tí mo kankan skáàfù tí mo wé ni mo fi sán ọjà. Bàbá wa sọ pé oyè ọmọ ọjọ́ orí wa ni ká dá ọrẹ nígbà yẹn. Mo ṣàṣe mo fọ́mọ̀ mi lówó pé kó dá ọrẹ, ó ní kí n ṣa gbogbo ẹ̀jọ́ kó lè péye éèjì mi. Mo wá sọ owó yẹn pé kó tó dìwò yọ dúró tó ń bọ̀, igbe ọmọ ni mo ń pariwo ní gbogbo ìgbà. Jẹ́ kàdúrà mi ṣéǹjì. Mo dúpẹ́ lọ́dún yìí pé àdúrà mi ṣéǹjì.
2: Àdúrà mi ṣéǹjì. Kí ni wọ́n gbé wá yìí?
3: Ó ń rí o.
2: Kí ló kọ́ ọmọ yín?
4: Tiresi mi.
2: Mo láìkí ẹ̀ gan. Àfìgbà wọn padà tire sí ìyá yìí. A tún ti ṣíde àdúrà bà mí mí. Ìwọ ló kù.
0: So tó gbọ́ nǹkan a tún ṣerú ẹ̀mí láàárọ̀ yìí. Níbi táwọn èèyàn ó ti du ẹnìkan ní owó yìí náà ni. Ṣé ẹnì kọ̀ọ̀kan tí mo ní lọ́jọ́ orí rẹ̀ fi 100 naira sí ọdún mẹ́wàá. A mọ̀ ṣe pówó kan tó pọ̀ ni. Àwọn ò ní dẹ́ ọ̀láàmù. Tí n bá sì gbọ́ nǹkan mi ní sọ pé kẹ́ ẹ ṣe. Olùfẹ́, n tó ní àṣe láàárọ̀ yìí, ìpele márùn-ún ni màá gbàdúrà fún. Number one, gbogbo ẹyin tẹ n gba Ọlọ́run gbọ́ fún ọmọ. Mo gbà fún wọn lọ́jọ́ Monday, níjọ Sunday, ní ọjọ́ Jesus City. Kì í sàwọn nìkan, gbogbo ẹyin tẹ gba Ọlọ́run gbọ́ fún ọkọ àti aya, ẹ̀yin ni màá fi síde lónìí. Ó di méjì. Gbogbo ẹyin tẹ gba Ọlọ́run gbọ́ fún traveling, ọmọ mọ̀ pé ó ní career ní outside the country. Màá gbàdúrà ẹ mú passport yín dání bí ògo ṣe ń jẹ ti Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kẹta, gbogbo ẹyin tẹ gba Ọlọ́run gbọ́ fún ilé kíkọ́. Màá gbàdúrà fún yín ó tó díwò yá mọ̀ọ́dún ọgbọ́dọ̀ mọ̀ọ́mọ̀ kó ọmọ sọ testimony bó ṣe kọ́ ilé. Number five, gbogbo ẹyin tẹ fẹ́ tajà ọdún tẹ gba Ọlọ́run gbọ́ fún owó ọjà. Ò ń gba Ọlọ́run gbọ́ fún owó iṣẹ́. Ò ń gba Ọlọ́run gbọ́ fún iṣẹ́ rere. Àkópọ̀ ni gbogbo yẹn. Ṣé rí ìpele márààrún? Yín wàá mọ̀ọ́mọ̀ pé gbogbo àwọn tó jẹ́ wípé ìyẹn màá fi gbàdúrà fún gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ní àìsàn kan tàbó míì nígbà tí n bá pe gbogbo àwọn tó fẹ́ gba ayé wọn fún Jésù. So bó ṣe jẹ́ bẹ́fà nìyẹn bọ̀ márùn-ún la fi gbogbo ẹ̀ ṣe, márùn-ún la kó gbogbo ẹ̀ sí lábẹ́. Ẹ̀yin àyànfẹ́, aago méje lábẹ́rẹ̀ láàárọ̀ yìí. Ẹ lọ múra o. Ohun Ọlọ́run tún sọ, ẹ̀yin tẹ́ ẹ bá ń wojú Olúwa fún ọmọ, mú ọ̀já dání, kí nǹkan pàṣẹ ni. Òní ìlàṣẹ ká gbá ọjọ́ ìbí wòlíì Ọdẹ́kúnlé Epaphras. Gúgúrú bó ṣe ṣẹlẹ̀ ní Jesus City. Nígbà ọba dọ̀la màá mọ kí gbogbo àwọn ẹni bí ẹni, àwọn èèyàn bí èèyàn tí wọ́n apíà nínú ìpàdé agbára ńlá yìí. Ẹnjiníà, kí tún ni ipa tí ìjọ ìtún ti kó? Ìkan ló kónú ayé obìnrin ọlọ́dún 18 yìí. Ẹja tún wo mi.
1: Orúkọ mi ni Adéníyí Mòtúnráyọ̀. Mo wá láti Ẹgbẹ́dá.
2: Ẹgbẹ́dá báyìí.
1: Bẹ́ẹ̀ni sà. Ní last year, bàtà ẹsẹ̀ kan ni mo wà sí prógráàmù yìí.
2: Kí lẹ wọ̀ wá?
1: Bàtà ẹsẹ̀.

0: ẹwọ wa nisi.
1: Méjèèjì.
0: Ẹwọ ẹsẹ̀ bí ṣe ń dẹ́. Màmá yìí ò ní ogun mọ́. Bó lẹ ṣe wá fì ní ìsìn sínú Hindu ni.
1: Ègbésí ẹlẹ́. Ọ̀sẹ̀ òní mi lè mọ̀ lọ. Ọjọ́ bẹ́ẹ̀ jẹ́ mi, Jesus City ló mọ́ ká mi mọ́. Iye ọjọ́ orí mi ni mo fi mọ yípo ní Jesus City. Lémi nìkan, mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò dàdúrà mi lù mí láyà.
0: Kò dàlú mi láyà.
1: Kò dàlú mi láyà.
0: Èmi ọmọ ń tọ́ wá wá o. These are the evidences to prove. Títí ọjọ́ ayé yín, ẹ fi ayé yín gbádùn ni. Àṣẹ tí mo fẹ́. Next. Náà kí n tó sọ pé ó yá kí next tó máa bọ̀, ẹ jẹ́ ìfẹ́lẹ́ ikùn. Èmi ẹ̀ ní kéèyàn ọmọ lóògùn ṣá o. Mi ẹ̀ ní ọmọ gbà bẹ́rẹ́. Ẹ wá gbọ́ ìkìlọ̀ yìí. Ẹni tí bá ń ṣe ọ́ tó o ti lòògùn sí bí ẹ̀mẹrin bí ẹ̀márùn-ún tí ò lọ tó o gba bẹ́rẹ́ tí ò lọ tó o tún ṣiṣẹ́ abẹ tí o tún fi ọ́ lẹ̀ o ti lálùjẹ̀nùnú. Àdúrà nìkan ló lè tì jáde. Ibẹ̀ yẹn láti lo anointing oil. Àwọn táwọn ọmọ chọ́ọ̀chì bá dé jẹ́ bá ní bàbá màá ti ṣe yìí lọ lo paracetamol ṣe yìí lọ lo oògùn tí wọ́n bá ní olùsí. Bọ̀ tó ní bàbá mọ̀ mọ̀ tí lo oògùn bí ẹ̀mẹrin bí ẹ̀márùn-ún kọ̀ mọ̀ fi mí lẹ̀. Ìṣáìdà kọjẹ́ pé ó ti ní àlùjẹ̀nú kan tí ń tì lẹ́yìn tàbí pè kan ti wà níbẹ̀. So ibẹ̀ ló ti nílò anointing láti ti ẹ̀mí òkùnkùn jáde. Mi parọ́ fún yàn sá. Mi ní kéèyàn ọmọ lọ sí hospital. Mi ní kó ọmọ ṣe check-up. Wòlíì tèmi ìyàwó òbúrú tó bá hùn. Bọ̀ tí n bá ti àwọn oògùn kan bẹ tí ò gbóògùn. Àwọn dókítà gan sọ fún ọ pé a lọ fàdúrà tì. Tí wọ́n bá ti ń sọ fún ọ, àwọn oògùn tí wọ́n ní ọlọ́mọ fọwọ́ ilé tọ̀. Ọwọ́ ilé ọ̀ràn o, ọwọ́ Jésù ló mú. Agbára bàbá ká o, agbára Jésù ká. Ẹ jẹ́ mọ́ fi lè ṣe lọ bí kí n ti dé chọ́ọ̀chì láàárọ̀ yìí. Ìpele ẹ̀yin méje, orin tí ó ṣẹlẹ̀ kó tó di December.
1: Orúkọ mi ni Òde Olúwa Tóyìn láti Òsengéré.
0: Òsengéré ń bí.
1: Bẹ́ẹ̀ ni sà. Nípa ọdún tó lọ lọ́tẹ̀ ní ká dọ̀bálẹ̀ ká bẹ̀rẹ̀ ń ta fẹ́. Ilẹ̀ ni mo béèrè, Olúwa sì ṣe fún mi.
0: Ilẹ̀ lẹ béèrè. Ìwé ilẹ̀ náà. Ẹ dúró náà kí ló béèrè gan. Kí lẹ bẹ ṣe sílẹ̀ yín?
1: Mo fẹ́ kọ ni sà.
0: Ẹ bẹ kọ́lé?
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Kí lẹ béèrè lónìí?
1: Mo fẹ́ ra lé.
0: Ẹ dúró. Ẹ ra lé àbẹ́ kọ́lé?
1: Mo fẹ́ kọ́lé, mo fẹ́ ra nìyẹn.
0: Kí Ọlọ́run ra lé fún mi?
1: Bẹ́ẹ̀ ni.
0: Sì tún kọ́lé fún mi?
1: Bẹ́ẹ̀ ni.
0: Ẹ máa sọ wọn ẹ̀yin kameraman, ẹ tọ́jú gbogbo àwọn fídíò yìí. Mo fi ìyọnú Kristi bẹ̀yìn. Bìkọ́ mi ò ní ṣe wàhálà púpọ̀ ní next year. Yín kàn mọ́ gbé sí. Gbogbo ẹ̀yin tẹ́ ń jáde fẹ́ rí ẹ mọ̀ pé ẹ tó ń bọ̀. Tètè yára kọ́ jáde fún ẹ̀rí ká lè tún ọ pè.
2: Today na your birthday, come and dance. Oh, today na your birthday, come and dance.
3: Oh yes.

0: kábíyèsí mo gbé ọgá mo yàn lóró nítorí pé ìwọ lọlọ lẹyìn rẹ kò sẹlòmíràn mọ kábíyèsí rẹ
1: iye
0: hallelujah. Ẹ jẹ́ kí n máa kí yín pẹ́ káàárọ̀ ní gbogbo ibi tẹ́ ẹ bá wà. Ẹ ti ń gbọ́ ètò yìí. Ètò yín ètò wa, ètò òwúrọ̀ ológo. Lẹ́kàn ní alálòbáríkà, ìkànnì Glow 99.1 FM.
1: Jẹ́ kájọ bí ẹni tó
0: ní. Ǹjẹ́ o tiẹ̀ mọ̀ pé Sunday yìí ló jẹ́ Sunday kejì nínú oṣù kẹsàn-án nínú ọdún 2026. Dúpẹ́ o. Mo yàn lógo pé o kà mí yẹ. Àti gbogbo àwọn olólùfẹ́ mi pa káàkiri àgbáyé. Pé o kà wọ́n yẹ. Tó jẹ́ kí wọ́n mọ Sunday kéyè. Ìyẹn náà nínú oṣù kẹsàn-án. Ìwọ tó ń gbọ́ mi lẹ́yìn náà ní àárọ̀ yìí. Má dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Má sọ fún Ọlọ́run pé Olúwa ó ṣe o. Tó jẹ́ kó mọ Sunday kejì. Ìyẹn náà nínú oṣù kẹsàn-án. Àtiwọ́, àtọkọ, àtaya, àtọmọ. Gbogbo yín wà láàlàáfíà. Àwọn ọmọ á tún wọlé skúl lọ́la báyìí. Ṣé kò yẹ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run? Olúwa ó ṣe o. Tó jẹ́ kí ọmọ rẹ pẹ̀lú àwọn ọmọ tí yóò wọlé lọ́la. Ọ̀pọ̀ ni àwọn ọmọ tó jẹ́ pé. Wọ́n gbọ́lúdé. Ṣùgbọ́n tí wọ́n ní àǹfààní àti bá wọn rìsùn padà. Kì í ṣe pé a fi ń yọ̀ wọ́n. Mo fẹ́ kó o mọ̀ pé ó yẹ kó.

0: oṣù kẹsì ẹ̀rí pé ó tọ́pẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi láàárọ̀
1: yìí
0: ẹ má sọ pé olúwa ò ṣe o mo dúpẹ́ lọ́wọ́ rẹ o mo fọ pé àti èyìn fọ nítorí pé ìwọ lọlọ́run nítorí pé ìwọ tó kà mí yẹ láti la ọ̀sẹ̀ yìí kọjá

0: jẹ́ kí n wá ṣe bí eléyìí láàárọ̀
1: yìí
0: ẹni tó bá ṣe ètò yìí ju ìyẹn náà lórí facebook láàárọ̀ yìí yóò jẹ́ research card agbára ògo ọlọ́run ẹ kọjá lọ sórí kéèyàn tọ́ bẹ̀ẹ̀ 30 mil promotion báyìí ẹ lọ máa ṣe ẹ̀ lọ́tún lọ́sí.

0: ọkùnrin tó ṣe ẹ̀kọ́ yìí.
1: Tell them to give you chance.
0: Wọ́n bá ti kọ́ ṣọ́ọ̀chì.
1: Give me chance.
0: Ṣọ́ọ̀chì máa ń dùn
1: ní. Want to praise my Jesus.
0: Èmi ò gbọ́dọ̀ sọ pé ṣọ́ọ̀chì máa ń dà.
1: Give me chance.
0: Ṣọ́ọ̀chì máa ń dùn ní.
1: I want to praise my God.
0: Ara àwọn kan tó jẹ́ pé wọ́n gbé chair.
1: I want to praise my God. Bóyá
0: kí lomi ayọ̀ ánkì jáde. Bá wò ń gbà mí pé Olúwa ò ṣe o.
1: Gbogbo ìgbà tá a bá rí jẹ yé.
0: Wọ́n dùn ní.

0: change. No inspiration. Go go far far far far. Àwọn tó wà ń Lagos ẹ̀, wọ́n ń gbádùn ẹ̀.
1: Tí o ti ṣe pé.
0: Má dúpẹ́.
1: Yáṣẹ́ o ti rọ ohun tí máa fi pọ̀ sábínú jẹ́.
0: Ẹ máa yin Ọlọ́run. Ẹ máa

0: has come, everybody.
1: Ẹ̀pẹ̀ ekí ń gbọ́ o.
2: Ọlọ́run ìyanu.
1: Ìyanu.
2: Oníṣẹ́ ìyanu. Ìyanu. Àbínibí ìyanu. Ó dàgbà
3: lọ́rùn. Ó ti sọ fún yín lẹ́ẹ̀kan. Mo ní tí bàbá wa nínú Olúwa. Ẹ tó jẹ́ pé Ayé Sport. Tán bá ti dé. A yí padà. A ìpè yẹn ń wọlé lọ́tún lọ́sẹ̀. Báwo la ṣe fẹ́ ṣe ìyẹn náà láàárọ̀ yìí. Ó dá yẹ kí n gbé ìpè kan yìí ná. Hello.
4: Ẹ káàárọ̀
3: máa.
4: Ẹ ṣàkóso.

0: Gbẹ̀ngà Táwò ló kọ̀ mí jẹ́ portable presenter. Èmi lọmọ gbé kan lò kan pàkànjí kan fi kan wò kan mú kan là kan kẹ́kan. Èmi lọmọ àkàn kí ọmọ àpè kí ọmọ àní kí ọmọ àyìn kí ọmọ àṣà kí ọmọ àdùkẹ́. Èmi lọmọ bàbá àgbàlagbà tí ń fi kíkẹ́ kíkẹ́ ń ṣọlá ọmọ bàbá àgbàlagbà tí ń fi kíkẹ́ ń ṣògo. Mo sọ̀rọ̀ bí n tí mo gbọ́kọ́ lọ́wọ́ kọkokọko. Mo sọ̀rọ̀ lára bàǹdẹ̀ mo gbà jíkèrè lọ́wọ́ wẹ́dòwẹ́dò. Èmi lọmọ a sọ̀rọ̀ fakò mọ́ òkun ẹ̀yọ ọmọ ọ̀lọ́ṣọmọ́dì gbàbọn lọ́wọ́ ojó. Ọlọ́run ọba mi ni kì í ṣe èèyàn. Ipá mi kọ́ ipa Ọlọ́run ọba mi ni. Ẹ káàbọ̀ sórí ètò ààbò ìlú ìyẹn lórí ẹ̀rọ agbágbé Glow 99.1 FM ìkànnì tó fi agbègbè ìjàpọ̀ níyì tó fi ṣe ìkàlẹ̀. Ká dúpẹ́ lọ́wọ́ Elédùà, ká dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Glow 99.1 FM tí wọ́n gbé tò yí kalẹ̀ láti gbà tètò ọ̀hún sì ti wà sí rèé. Ọlọ́run ọba mi ń bá wa ń tò ó, Ọlọ́run ọba mi mú kó gún bẹ́ẹ̀ àwọn èèyàn ń rípa rẹ̀ láàrin ìlú ní ojú àdúgbò lójúlé dójúlé. Orí ọ̀fẹ́ Ọlọ́run ni àwa kọ̀. Ọlọ́run ọba mi ni kì í ṣe mímọ̀ ṣe wa. Ọlọ́run ọba mi ní mú kó rí bẹ́ẹ̀ kì í ṣe ipá wa. Àwọn kan pè portable presenter nǹkan báyìí tẹ sọ pé báyìí ngbà tá a ṣe báyìí àrọ́wọ́ rẹ̀ àti pé àwọn kùdìẹ̀kudiẹ tí ń wà ládùúgbò wa tá a fi ṣọwọ́ sáwọn agbófinró àwọn ẹlẹ́ṣọ́ ààbò wa dúpẹ́ gbogbo rẹ̀ ló ti dá dúró báyìí tí àlàáfíà sì ti ń jọba àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ẹ̀yin tó bá ṣe pé ẹ máa ń tẹ̀lé àwọn tí a máa ń sọ lórí ètò yìí ó dá mi lójú pé ẹ ó rí àǹfààní rẹ̀ a sì dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń pè wá. Ẹ ṣeun o, ẹ ṣeun lágbára Ọlọ́run. Àlàáfíà ni gbogbo wa ó wà, àlàáfíà lágbègbè wa ó wà. Ẹ wò ó, kinní kan ò ní ṣe ọ́, kinní kan ò ní ṣe mí, kinní kan ò ní ṣe nìkan kan. Èyí tí mo fẹ́ kẹ́ ẹ fi sọ́kàn yín ẹ má gbàgbé ẹ dì í mú ṣinṣin gbogbo ìgbà ńlá máa ń sọ pé ẹ dákun ẹ̀yin lẹ́ni àkọ́kọ́ tí ó kọ́kọ́ bójútó agbègbè yín kí ìjọba ó tó ba yín dá sí i kódà ẹ̀yin lẹ́ kọ́kọ́ rí nǹkan kan kí ọṣẹ́ kan ó tó ṣẹlẹ̀ ẹ̀yin tí ẹ wà ládùúgbò tàbí lágbègbè ibẹ̀ ẹ ti máa kó fìrí ẹ̀ ẹ ti máa gbóòórùn ẹ̀ ẹ ti máa rí fìrìfìrì kó tó di pé ó ṣẹlẹ̀ ló fà á tó fi jẹ́ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ tán wọ́n pé á mo dẹ̀ rí o ṣùgbọ́n mo dẹ̀ fúnra o mo kàn wá wò pé bóyá kinní kan wọ́n ó túmọ̀ sí pé nígbà míì àwọn tó ṣẹlẹ̀ wọ̀nyí kì í dédé ṣẹlẹ̀ àárín wa náà ni wọ́n ti pilẹ̀ṣẹ̀ ni wọ́n ti ń pirorò ẹ̀ tí wọ́n ti ń plan títí di ọjọ́ tí wọ́n wà gbé èròngbà wọn jáde àwọn míì wọ́n máa ń rí àmọ́ wọn èyí sọ̀rọ̀ ńlá fi pé n tó o bá rí dákun rèé sọ kò sẹ́ni tí ó mú ọ sí i kódà ẹni ó sọ̀rọ̀ ìgbà tó sọ kò sẹ́ni tí ó mọ̀ ọ́ lẹ́yìn àwọn ẹlẹ́ṣọ́ ààbò tó sọ̀rọ̀ fún kò sẹ́ni tí ó mọ̀ àwọn assurance èyí ò ti wà tipẹ́ n tó bá rí rèé sọ kí àwọn agbófinró àwọn ẹlẹ́ṣọ́ ààbò tọ́rọ̀ náà bá kàn kí wọ́n lè ṣe iṣẹ́ takuntakun lórí àwọn ìtanilólobó tẹ bá fún wọn.
1: Ẹ̀dá ọmọ aráyé àtúbà kan bọ̀
0: ṣé ẹ gbàgbé pé àwọn ẹlẹ́ṣọ́ ààbò èèyàn náà làwọn náà àwọn èyí ṣàlùjọ̀nù àwọn èyí ṣéwìn àwọn èyí ṣàlùjọ̀nù wọn ń ṣe ẹ̀mí èèyàn làwọn náà àwọn kàn jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ni ó túmọ̀ sí pé wọn ò lè wà ń bi gbogbo lẹ́ẹ̀kan náà láì ṣàtẹ́gùn tí ẹ̀yin náà bá rí tẹ bá fi tó wọn létí làwọn ó ṣiṣẹ́ lé ẹ dákun ẹ fi iṣẹ́ yìí ràn wọ́n lọ́rùn nípa fífún wọn ní information fífún wọn ní ìròyìn tó péye nípa agbègbè yín ẹlòmíì bí nǹkan ò bá ì tí ì ṣẹlẹ̀ sí yo pe ko kan ohun pe after all ko nse odo mi lo ti sele ma se be bo ba je wo lori ko da eni ti nkan ohun fe sele si o se se ko mo jun ni o ri tabi ti o funra bo ba je wo lo funra dakun tete ya kegbajare sibi to ye ko kegbajare si kọlọhun oba mi ko ma so gbogbo wa laipe yi ni isin boya ninu ose ta bo si nla won omo lewe o ma wole awon omo lewe won ma pada si lewe won ma pada si di eko won ngba okuku se pe awon obi gan ni isin awon ti gbadura pe kawon omo lewe o wole nitori be ba gbo oro pupo lenu awon obi ni isin won pe ah o ti eda te ti fe wole bayin olorun seun te ti fe resume o tun mo si pe wi wole awon omo lewe a ma ro won lorun nitori ariwo loni ariwo nigba gbogbo losan loru o ti sun won sugbon gba to mo wole iwe yi ti won pada si lewe kini awon igberadi yin nipa oro eto abo won ma gbagbe olohun ma jari kudie kudie berin se npiyanju te yin pinu te plan e wi pe awon omo mi o relewe yin ra so yin ra bata yin ra bag feeding bottle to yi dori food flags ti won mo fi jeun eyin ti prepare nje je mo pe awon kan na mo okun se ka awon na prepare lati sese ibi Olorun o wa ni je ki iru re o sele ni ipinle wa Olorun o ni je ki iru re o sele lagbegbe wa Olorun o ni je ki iru re o sele si o amo ipawo lo nko kini nti o mu gbo bayi to mu se lati fi daabo bo omo re je wo na prepare

pẹ̀lú ọ̀tá mi. Àwọn méjèèjì wọ́n kórajọ fún pàdé bòńkẹ́lẹ́. Wọ́n pe pàdé ìyà, wọ́n yá alága iṣẹ́.

tó bẹ lọ́wọ́ ọ̀tún tó bẹ lápá òsì tó dúró ní àárín ó bẹ pẹ̀lú mi ní kọ̀kọ̀ ó dúró ní gbangba arúgbó ọjọ́ ẹ ṣe ní gbogbo ọ̀nà pàdé.

0: tán adúpẹ́lọ́wọ́ ọlọ́run adúpẹ́lọ́wọ́ bàbá mímọ́ jehovah jireh ọlọ́run ayérayé ọba tó tún jẹ́ kí a mọ dédé àsìkò yìí láyọ̀ àti àlàáfíà mo kí onílé àlejò ọkùnrin obìnrin ọmọdé àti àgbàlagbà tí ẹ bá ń gbọ́ mi ní dédé àsìkò yìí pé tó kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò gbédè gbẹyọ̀ láti iléeṣẹ́ glo 99.1 FM ní ìjàpọ̀ nílùú àkúrẹ́ lórí ètò lónìí ò ti ní takọtabo ọkùnrin ń bẹ obìnrin ń bẹ tí wọn tún mọ ṣàlàyé ihun tí mo bá wí tí wọn mọ sọ léde ìlú wọn ẹ jẹ ń kọkọ kí wọn kí àwọn náà kí yín ṣùgbọn kí n tó ṣe bẹẹ ètò gbédè gbẹyọ ibi tá a ti ń kọra wa láwọn èdè ìlú wa èdè ìbínibí wa tí è ṣe ti pé yorùbá pọnbele tí è ṣe èdè òyìnbó tàbí èdè míì èdè inú ilé wa ibi tí wọn bí wa sí iná là ń sọ lórí ètò yìí nítorí náà ẹyin tí ẹ bá wà òbí niyín ẹ jẹ káwọn ọmọ yín gbọ èdè yín kínní kan wà tí mo ti ẹ ṣàkíyèsí lẹnu ọjọ mẹta yìí ẹ wọ gbogbo àwọn ìlú tí wọn wá sáàrin wa kò sí iye ọdún tí wọn lò nílẹ yorùbá ọmọ wọn èdè ìlú wọn lọmọ wọn máa ń sọ wọn ò sọ pé torí pé àwọn ti pẹ nílùú ibìkan kọmọ wọn máa sọ èdè ibòmíì o èdè wọn ni wọn ń sọ ìdí rẹ̀yìn tí a fi pé kí gbogbo wa kí a gbé èdè wa lárugẹ ó ṣe pàtàkì ó ṣe kókó ọmọ yorùbá ẹ mọ ibi tí ẹ ti jáde wá ẹ mọ ilé yín ẹ mọ àdúgbò yín ẹ mọ ìlú yín ní tí ètò yìí wà fúnnu tó kí o má di pé mo tún dáwọ ẹ wọrọ jìnà ẹ jẹ kí àwọn tí wọn wà lórí ètò pé wọn káàbọ sórí ètò lónìí yá wa ẹ bá ń kí àwọn èèyàn kẹsì dárúkọ yín fún wọn ẹ máa sọrọ bá.
1: ẹ káàbọ mímọ kí gbogbo ilé o àmọ kó iṣẹ òní o ìkọkùnrin mi kóbìnrin mi kọmọdé mi kàgbà àkúṣe òní o ṣàlàáfíà ẹ ha ṣàlàáfíà ẹ gbogbo ilé mi kí ẹ lórí ètò yìí omi dúpẹ náà global fm o
0: glo
1: fm ẹ mọ ṣeun mi o ẹ ṣe yẹ ṣe gbé mi lórí ètò yìí ẹ ṣe mi níbi kẹfọ o ẹ ṣe gidi o mi kí ẹ o.
0: ẹ ti da ọkọ yìí.
1: orúkọ mi náà ẹni ṣèkẹmi olamide
0: láti ìlú bọ
1: láti ìlú ìkàwé àkókò ọmọ àkókò olóbì omi rẹ o mi kí ẹ wẹ ṣe o.
0: ẹ ti gbọ́ wọn ní kàrẹ́ làwọn mi kí ẹ ṣe o bàbá ẹ kí àwọn èèyàn náà.
2: tèmi dọpẹ o tèmi tọpẹ elédùnmọrè mọ dúpẹ o ọba kọdá mi ẹgbà gbé mi òye mo kíkété àkúrẹ lóye mẹkùn ọmọ amúdàsílẹ mo gbẹrun pani ayé ṣàkúrẹ kímọ làlà àlà tèmi nínú ọkẹ iye mi èmi màánú adéwọlé kíkété àgbáyé mọ sábànà mo mọ kí n lé wákàtí òfò ìṣeré o ẹkọ àtijọ o ẹkọ àtijọ mi jọ o àdúrà rẹ á gbà o.
0: wọn ní àdúrà wa gbà àbí ní tí wọn wí léde àkúrẹ nù tó kí wọn ní tí a bá débi iṣẹ ṣíṣe làá ṣe adébí ẹyìn mọkọ ni yorùbá ń pè ní àgbà ọlẹ a ti débi iṣẹ lásìkò yìí ẹ jẹ kí a múṣẹ ṣe nítorí àkókò wa tí ò fi bẹẹ sí tó kí a wá tẹsíwájú báyìí lórí ètò ìyá láti ìkàrẹ lásìkò tí a wà yìí tí mo bá fẹ́ sọ fún ọmọ tí ó wà lọ́dọ̀ mi pé ẹ̀yin ọmọ yìí ẹ mọ́ pariwo dí mi lọ́wọ́ mu lálejò ẹjọ́ ẹ lọ ṣeré níta báwo ni màá ṣe sọ léde ìkàrẹ́.
1: irin yóò simple ẹ fọ igẹ yìí ẹ ọmọ ọmọdé pariwo gẹẹmi ẹ mọ sùn ẹ ka wòta ẹ ka yàṣẹ mi yẹn.
0: ẹ ka wòta. gíní ìtumọ̀ ẹ ka wòta yẹn.
1: ẹ máa lọ sí ìta.
0: ilé ẹka wò tá.
1: ẹyà ká ṣe mí yẹn.
0: bàbá alákùnrin ẹ báwo máa ṣe sọ ló bá jọ́dọ̀ yín.
2: kí ọmọdé wọn bá tẹ ṣọwọ lọkọ ṣọlọ ọdọ mi kàbí wọn pariwo máa fa àwé ọyá tìfì bá kẹ yàṣírẹ ni lójúde lébẹẹ ni yàṣírẹ ni lójúde wà wò kẹ jímìsì mi jẹ kí n mẹtí létí mo kì máa fọ sí ọrẹ ni.
0: kí n mẹtí létí.
2: kí n mẹtí mi létí.
0: ìyá ní ti àkúrẹ́ ni o ẹ̀yin tí ẹ bá ṣe ń gbọ́ wa gbẹ́dẹ̀gbẹ́yọ̀ lórúkọ ètò láti iléeṣẹ́ glo 99.1 FM níjàpọ̀ lákúrẹ́ ẹni tẹ̀síwájú ètò ńgbà tí mo ti sọ fáwọn ọmọ pé mo kí wọ́n sún síwájú kúrò níbi tí mo wà pé ariwo wọn ó ń dì mí lọ́wọ́ ńgbà táwọn ọmọ wa kúrò tán mo wá pe ọmọ tèmi pé tó lágbájá o wá wá sáré bá mi lọ sọ́dọ̀ ìyá alágbájá báyìí kó bá mi sọ fún wọn pé ó máa tó bí wákàtí méjì sí o kí n tó lè wá sọ́dọ̀ wọn pé mo fẹ́ nọra díẹ̀. Ẹ bá ń sọ lédè lóyún.
1: Lágbájá o, ìyàbú mi yà rán mọ́ mi lágbájá pé.
0: Ẹ̀yin lè dárúkọ ọmọ ṣe bá fẹ́ dárúkọ ọmọ.
1: Táyé ìyàbú mi yà bá lágbájá ìyá Bọ́lá pé mi yẹ mọ́ sùn díẹ̀ o.
0: Mo ní atóbi wákàtí méjì kí n tó lè wá bá wọn.
1: Atóbi wákàtí mélòó kan ìgbé àpadà bá wọn bó mi fọ̀n mú wọn bẹ́ẹ̀.
0: Bàbá alákùnrin ńkọ.
3: Ọmọ kẹ́hìn gé mi sì mí látọ̀rọ̀ màá dákunran ló ṣẹ́kọ̀ọ́ jẹ̀nà. Màá fọ àwé jọnú bọ́ síbi eyín àwé kọ́ yàbá mi lọ sọ́dọ̀ èyí ge kò á ti dọ̀dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni mo bọ̀ á ti wákàtí méjì o. Wákàtí méjì kí mi tí yọ ọ̀dọ̀ọ̀dọ̀ rẹ̀ á ṣe dẹ̀ torí ọ̀nà kan yà bọ̀ wákà ẹ̀bọ̀ lọ́dọ̀ mi ẹ̀rají mi yóò tètè á yàbá mi fọ́ sí bàfọ̀ mẹ́bọ̀ o lókọ̀ yára wéréwéréwéré o kò ṣí sẹ̀rẹ̀ lálẹ́ o.
0: Wọ́n ní kó yára wéréwéré kò ṣí sẹ̀ ńlẹ̀ àbí ìyẹn bẹ́ẹ̀ nínú ìgbà tí mo ràn ọmọ ńṣẹ́ tán mo wá sọ fún ọ̀rẹ́ mi mo wá pe ọ̀rẹ́ mi lórí aago pé àwẹ́ òun mo fẹ́ nọra díẹ̀ ó rẹra mo fẹ́ sùn díẹ̀ mo ti rán ọmọ ńṣẹ́ èmi nìkan mo wà nílé kí n lè ráyè nọra kí n lè ráyè sinmi ṣùgbọ́n títí ìrọ̀lẹ́ màá pè ẹ́ bóyá kí n wá sọ́dọ̀ àbí kó wá sọ́dọ̀ mi màá pè ẹ́ ẹ dákun kí làá ti sọ lédè yín.
1: Bọ́lá o bí ọ̀rá gẹ̀ yín tó èmi ẹ̀ mọ́ sí mi gbogbo ara mi kéré omi àtàárọ̀ mi ṣiṣẹ́ ṣe títí aago mẹ́rin ìrọ̀lẹ́ mi á bá ọ ọgbọ́n gẹ̀.
0: Bí èmi ṣe ń fẹ́ kẹ́ ẹ sọ lẹ́kùnrẹ́rẹ́ mo ṣe sọ ipẹ́ tó mo fẹ́ nara ọmọ tó wà lọ́dọ̀ mi mo ti ránṣẹ́ orí aago mo ti pe ọ̀rẹ́ mi pé àwẹ́ mo fẹ́ nara díẹ̀ o títí aago ọwọ́ ìrọ̀lẹ́ màá pè ẹ lórí aago bóyá kí n wá bá ọ àbí kó wá bá mi ní tí mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún wa nu.
1: Mi ẹ̀ mọ́ yà á sùn tó mú ṣe àṣe gbogbo ara omi ó kárẹ̀ mi gidi gan ṣọ́ṣe ṣe díẹ̀ mi pè wọ tó mi ẹ̀ mọ́ nara bìfọ́ aago mẹ́rin ìrọ̀lẹ́ mi pè wọ bó bá ṣe rí mi gé mọ̀.
0: Bàbá alákùnrin ńkọ.
3: Ọ̀rẹ́ mi mo ti rán ọmọdé ìnì ló ṣẹ́ mọ́ fọ kí ìyàbá mi ké sí àkẹ́bá mi lọ sọ́dọ̀ èyí ègé fà á pẹ́ orí bá mi mo kúkú mú aago kàn mú pé ni kàn pèlè fóun mo mú pé àwé mo yà sùn díẹ̀ olójú mi rán ọmọdé ìnì ló ṣẹ́ òkèrà ìyọ̀ jimi yóò jí sísùn jimi sísùn ato aago ọ̀ ìrọ̀lẹ́ dẹ̀ kí mi tí yọ̀ bọ̀lọ́dọ̀rẹ́ o mo ṣe bọ̀ kí mi fọ sí ọ kọ́ ọmọdé ọba àdéhùn fọwọ́n ti bọ̀ wí kéètì àṣírí rẹ̀ kọ́ bá ti ṣírí rẹ̀ bíi noríbà màá yóò sùn dáadáa ara ìtẹ́mi lọ́rùn torí kéètì ara mi líwó lẹ́wùlẹ́wù òun lè jí mi ráàyè àsì mi bó ṣe jẹ́rìí ni olóòótọ́.
0: Lẹ́yìn ìgbà tí mo bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ tán ni mo máa rántí pé èmi tí mo ní mo fẹ́ sùn àwọn iṣẹ́ mà wá nílẹ̀ tó yẹ kí n ṣe tí mi ò bá dẹ̀ ṣe wọ́n lónìí àti lè rí wọn ṣe lọ́la á di ìṣòro ọ̀rọ̀ oorun ò tí ì ṣẹlẹ̀ báyìí o bóyá kí n sáré ṣe iṣẹ́ iná tí ààyè oorun bá wá yọ déédé tí ò bá dẹ̀ yọ màá pe ọ̀rẹ́ mi à á lè jọ ṣeré wa bí a ṣe fẹ́ ṣe tẹ́lẹ̀. Bàbá alákùnrin ọ̀dọ́ yín mo padà sí.
3: Olóòtú ẹ̀rá mi mọ́ fọ màá bá ṣeré pé wọ́n bá ti dèrọ̀lẹ́ díẹ̀ ni òṣìṣẹ́ kì mọ́ rántí fọmọ yà á ṣe ẹ̀ yọ̀ jí mi sùn sísùn rárárárárárá mo ti yàdọ́ lé báyìí torí mo bá ti yóò sùn pẹ́rẹ́ ọ̀rá kan ló ṣẹ̀ náà ọ̀rá jí mi sì mẹ́ẹ̀dẹ̀ ṣoṣọ́ ọ̀nà kọ̀ọ̀kan mi méjì péré so ó yéye díẹ̀ mo bá ti ṣe bẹ́ẹ̀ ni kí sísùn jí mi sísùn wá máa sùn kẹ́ẹ̀dẹ̀ jí mi sísùn alẹ́ tẹ̀ ẹ́ lẹ́bẹ̀ màá yóò sùn bẹ́ẹ̀ ni gbẹ̀mọ́ ara ìyọ̀ ọmọkàn balẹ̀ yàbọ̀ rẹ̀ mi ṣeré torí pé ọyàbọ̀ rẹ̀ mi ni ọyàbá mi ṣeré mo dẹ̀ ti fọ́fọ́ mà yàbá ṣeré òun lè jí mi ráàyè fọ mẹ́bọ̀ lọ́dọ̀ rẹ̀ yàbá ṣeré pé wọ́n bá ti jí wọ́kẹ́ẹ̀dẹ̀ síbẹ̀ ọ̀la tẹ̀ lẹ́bẹ̀ èkó lẹ́bẹ̀ ìjọ kò lẹ́jọ́ àyè náà kó láàyè àwa àyè wọn àyàbá mà yàbá ṣeré rẹ̀ náà àbọ̀ sí òpin ọ̀sẹ̀ gan.
0: Ìyá ni ti bàbá kúrẹ́ ìyá ìkàrẹ́ ẹgbọ́n tí mo wí ebi ti mo ni mo fe su mo wa ranti pe mo lawon ise to ye kin se ti mi o ba de sa won ise ya pa mi lara to ba ma fi di ola mo aye orun o ti yo bayi kin sare se ise ina leyin tin ba wa se tan won wa le pe ore mi taye ere ati

0: sí mi lọ́wọ́ iṣẹ́ tó yẹ kí n ṣe. Àwọn èròjà tó yẹ kí n rà tí mi ò rówó rà, ó dí mi lọ́wọ́ iṣẹ́ tó yẹ kí n ṣe. Mo pe ẹni tó níṣẹ́ pé tó lápájá o, ọ̀rọ̀ rí bá ṣe rò mọ́ o, kí la fẹ́ ṣe sí? Ó wá ní kí n dúró póun bọ̀. Olóhun kan ti ń wò pé ṣé owó tóun fún mi máa kájú iṣẹ́ tí mo fẹ́ ṣe báyìí. Ó ní kí n dúró lóhun bọ̀, mo bá dúró.
1: Ibi kì mo ti kankan mi pòrúurú. Mo ti ṣàlàyé fọ mẹ́mọ̀kọ́ rẹ̀ ń bọ̀ mọ́, ṣùgbọ́n mọ́ kára mọ́ra ohun rẹ̀. Mo ṣe àdénú lé jẹ́ ni mo kéèsì, kí kéèsì máa kéèsì ara àlágbájá. Àwé n kò wọ́pọ̀ kẹ́mẹ́ra mẹ́mẹ́ ewu rẹ̀ mọ̀ká o, ohun kan ti roba fọ ewu ká. Wọ́n á wá ti yakọ̀ kí mi dúró bíi ni kára ìyọ̀ ọ̀dún ṣẹ̀ ní ṣe lónìí sọ̀la kó yóò rí gbà. Lérè fọ́fọ́ òun bọ̀ kó bá ti dé, wọ́n á bá mi òye kọ́ bá retí kò àwa sí màrá ìyá ara padà.
0: Ìyá kẹrin ń kọ́.
2: Mi ṣàkúnbá ọ̀nà ìmísí ara jà mí ìlànà rẹ̀. Mi ṣàkóde mi pé ó rọrùn mi ètò rẹ̀ ń ro òun. Bá ṣe yẹ̀mọ́ ṣe ṣe gẹ̀ nítorí ó yẹn èkà tó nàìjí rẹ̀ ń ro láfọ̀hún mi pé ìmọ̀wọ́ rí òun gan ká mọ̀ pé ó yẹn yàtọ̀ pé ṣí mi ṣe kò dé bíi pé òun. Mi ṣì kò dé, mi ṣì fi fóònù mi pé ibú ọ̀rá kàyà bá mi náà dé o.
0: Onùnkà gbọ́. Ẹ̀yin ọmọ ọ̀kàrẹ́, bó ló ṣe rí lọ́dọ̀ yín? Ṣé ń gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́? Bó bá ṣe rí, ẹ jẹ́ kí a mọ̀. Ẹ̀yin náà tẹ̀ sì jẹ́ tàkúrẹ́ olóyè mẹ́kùn. Ẹ ń gbọ́ ètò yìí lọ́wọ́, bó bá ṣe rí, ẹ jẹ́ kí a mọ̀. Ẹ má sì gbàgbé ètò gbédè ìgbẹ́yọ̀, ó ń fẹ́ olùgbọ̀wọ́. Ẹ fẹ́ polówó ọjà yín ni? Àbí ẹ wò ó pé ó ní nǹkan kan tí ẹ fẹ́ ṣe tí ẹ lè lórí ọ̀fẹ́ àsìkò ètò yìí láti fi polongo tàbí kí ẹ ṣe ìkéde lórí ètò yìí? Gbogbo ẹ̀ láyé ṣí sílẹ̀ fún ohunkóhun tí ẹ bá fẹ́ ṣe. Ẹ pé olóòtú ètò yìí sí orí 08034619581 tàbí 08164599090 08166665990. Èyíkéyìí tí ẹ bá fẹ́ nú àwọn nǹkan wọ̀nyí, ẹ pè sórí àwọn nọ́mbà yìí. Ohun tí ẹ bá fẹ́ kí a ṣe fún yín, a ṣàlàyé fún yín bẹ́ẹ̀ ti ṣe. Tó bá sì jẹ́ nọ́mbà míì tí ẹ rò pé bóyá ẹ ti ní lọ́wọ́ lẹ́yìn tí ẹ jẹ́ olólùfẹ́ ètò yìí, ẹ lè pé 08016977738. Èyíkéyìí tí ẹ bá ti fẹ́ nú àwọn nọ́mbà yìí, lẹ lè pè. Kẹ́sìjà ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè gbé ètò yìí lárugẹ. Ẹ fẹ́ gbé tán ni, àbí ẹ kàn fẹ́ kí wọ́n máa polówó ọjà yín láàárín ẹ̀, àbí pé ní tẹ́ bá tẹ fẹ́ ṣe, ẹ fẹ́ kí wọ́n sáré ba yín kéde ẹ̀ láàrin ètò yìí? Gbogbo ẹ̀ láyé wà fún. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa, ẹ dákun, ẹ má dágunlá. Ètò yìí ń fẹ́ onígbọ̀wọ́. Nítorí náà kó má di pé yóò kú, à ń fẹ́ ìrànlọ́wọ́, à ń fẹ́ onígbọ̀wọ́ lórí ètò yìí. Ẹ ṣeun ṣeun, ẹ já mọ́ tẹ̀síwájú. Nígbà tí mo ṣiṣẹ́ yìí, tí ọ̀rẹ́ mi wá, ẹni tó fún mi níṣẹ́, nígbà tó dé tájọ sọ̀rọ̀, àwa kó jọ gbéra, àwa lọ síbi tí wọ́n ti ń ta àwọn èròjà yìí. Nítorí àti tó ń gbowó tí mi ò tún mọyẹ tí màá bá ń bẹ̀, kò jẹ́ kí n tẹ́wọ́ gbowó wa kó jẹ́ a lọ. Adébẹ̀, ńgbà Adébẹ̀ òun gan ẹ̀rú wá bá pé òun ò mọ̀ pé nǹkan tó máa wọ́n tẹ́lẹ̀ yìí ni o. Ṣùgbọ́n ó ti ṣojú ọjà, ó ṣojú ẹni tó mọ̀jà wá. Ńgbà tó ń fún ara ẹ ti rí, ó wá kọ̀wọ́ sápò ló bá ra àwọn nǹkan tí a fẹ́ lò. Èmi náà bá ń bọ̀ nílé láti wá parí iṣẹ́ tó kù.
1: Olóòtú gbà kí mọ èmi àtọ̀rẹ́ mi kárí ìgbéra kọ́dọ̀dọ̀ mi. Àwé ojú àwò náà mú gbọbẹ̀. Irọ́ amòdì mi ó kò mí jájọ lọ síbẹ̀. Ẹ̀sùn fọ̀ kọ́mọ yọ ọmọ bẹ̀. Lájọ lọ síbẹ̀ o, lílọ kàrá lọ síbẹ̀ bí labẹ̀ síná, ó ké dàndàánú fọ. Ṣé bí ìlú ń retí ọ́ síbàgbà? Mi mọ̀ bá fọ sí ọ́ mi ṣe ládàbọ̀ ṣe ni mo yà gbé rẹ jẹ́. won mo bo meyo gbe ohun je gbe ko ara re ohun fura re le mo re ki o sa ko ko be se se san e o gbe ko ara o ga fura re le ri mi loke loke tori pe o ti kokko te da o le e yo sa pada le be gbe ko ara setan la ra ka ara tan la mo re ba le o ka ya se ise won
0: eya ni ka re nko
2: e se olotu eto igbo ro mi ku ba mi to fo mi pe a ibe gba o be ya ka iwe yo bo isi fo mi ya go emi nwo ja kan ja be ya mo ba si e mo ra se to bi gbogbo e ka won o si fo ni esin o ohun tele mi wo ja ba si ku ba si ra iwe na do customer mi ohun si ra o ra orisirisi o mo bi won se won to mi ni so ri ge iwe ona ra ni last week o ka yato si ti ose yi se mi mi fo nwo wa fo ni a mi ka se emi ohun si ra gbogbo re a e mo ra a si pada no de
0: Eyin na aja loro kan ora gbogbo nti e fe ra gbogbo nta fe ra ara awa mura se awa tun mo wa pada wale mo se awon ise yi ise yi ni mo se tan mo wa wo oju ago pe abi aye si wa kin te tun nora leyin ti mo sise yi tan sugbon ngba ti mo ma wo oju ago mo ri pe asiko ti lo mo ba pe ore mi ti mo so fun tele pe mo n bo wa sere lodo e mo wa pe lagbaja soosi wa nle mo ti setan o kin wa n ba sere o wa so fun mi pe ohun gan ti kuro nle o ohun o si nle pe o dabi pe tohun ba n ti ode bo lohun ma ya lodo mi e gbo o baba lakure
1: ogba ki mo re asoosi ki mo ni setan mora se ke so re mi lo re mi fo won te jade e wo te jade bae o gbe kun ti reti mi mo sheki mi se lo mo fo si ona mi o gan le je mi ra yesu e ka re mo kun te lo ibi kun de lo si ni ojina e sugbo kun ba te bo ka aye ba ti si sile won aya so do mi e sugbo ko ba te mo sa aye e aira lola won ko de jo ka lara bae fo ka yo lon le bi oda abajo ona ka etemu won le jo ka lara fo ka ya memo ne lebe mo ne tori ate mo te mu lo se bele re kan ri on le to bo ka lara ko fa fi do ka ya si de sugbon esu ka yo ri se si ami a memo re asejo merin ka re amo
0: won fi ti won si ojo mi iya I ka re nko
2: e se olotu mimi sise gbogbo ise mi se lataro mi saka se tun o ka de mi yi mi po re mi jare mi a ka pe pe Hello, bo gbe phone yesi nataro mi ke pe wo TV miss call. Wa fo ni ohun ankuli. Ohun sise na ankuli. Mi ka pe wo bi wa ge mi mo ra bu osire to mi ka segun mi se mi ka se tan. Wa fo ni ohun ko si no de ge ohun ka jade ah. Wo si no de. Iwo pe mi ni geta pe mbi abu osire. Mi pe o ge pe mi mo wa ba ono de wo fo ni ohun si no de. Ka mo ra se ge ibo ra emi wo tori ona ko mo gbe ajeja o. O be jade si mi be age te aka lo. Wa fo ni so se ko de ohun pe mi.
0: So she
2: could de on pay me.
0: So she could de on pay me.
2: So Matty Dele.
0: So she could de on pay me. So, ain't there a guava or a relo de no? O send do my big work on matter. Shuba? One in Tinta in Lord New Egon. Go to the payo, what up, patapata? Baba, Kurel. Umbati, a ramen to sorrow eaten lorry phone. Mo wa joko o wa ku o tun wa je mi nikan le omo ti mo ranse to ya ko ti pada wale mi o wa ri ile un gan wa sun mi sugbon ta mo fe lo ba en to ya kin lo ba olohun ti jade oro e wa toju sun mi
1: ogba ke mo fo so re mi ko fo ikun ba re bo won aya mo te mo fo e yo ya mo te ro te sun mo okuku fere fe ti boju ba go bi mefa koja ni ti meje ni mi ore fa emi nu kan ninu le eyi re lo soja yi ti de ohun kan fun ra re mo te yo fofo ke ya sire re ne oyen ti se o te raye gba ara ye sire lo o ri ke minu kan esun mo ise mo re mo leran mo ri oranku ti mo ngberile ojoko ki mo joko si ba ni mo sun lo si emi fura mi mo ri sun o
0: e gbon ti mo we abi
2: e se olotu eto e se mi se po re mi ore mi fo ni ohun si no de ge ki mi e mo se tori ode ga sun mi emi nikan ni gbogbo limi aduo no de o omo mi si won se na ta o e ya si titi de oyi gẹ mi ri o ka se te re lo bi mi se mo a se gẹ ore mi si fo ni ohun si node ba si e mo se mi ko a ka joko node mi a joko node o egi mi na egi mi wa bo ti jade
0: to eyin ti en gbo wa e se nse wa ko eti gbo wa eyin ti e ba se ngbo na fun pa kokon gbede gbeyan lo ko ti a npe eto lati le se fm meji le gbohun ka to method mi bọlọrun ba se pe awon eyan wa ni ṣugbọn loni mo dupe lọwọ eyin ti e fife ba wa gbọ eto yi te je ko so yin lagbara ọlọrun o gbogbo te n fe ni re yo mo teyin lọwọ e mo gbagbe ti mo wi o e ba fe polowo oja aye nbe awọn nọmba ti mo na nbe safẹfẹ ike inu won e pe ojo ni ti yin ki mo dagbere fawọn ọjọgbọn mi.

0: àwọn èèyàn mi tí wọ́n wá sórí ètò lónìí. Bàbá láti Àkúrẹ́, ẹ bá ń dágbére fáwọn èèyàn kẹsì sọ pé òkò yín rèé o àti nọ́mbà yín.
1: Àkúrẹ́ ò ń ṣe lọ́ka o, èmi fúnra mi ọ̀dọ̀ ọlọ́dọ̀ ọ̀dọ̀ òbòròmọ́ yóò rí ibi dúró bọ́ba, ọmọ a máa gbòṣe mọ́ ọmọ yóò gbé. Mo kí ọ lẹ́bẹ̀ẹ́ kẹtọ́ ọ̀dà pátápátá àti èrò kẹlẹ́bẹ̀ àtàkúrẹ́ pátá ni mo kí. Èmi màánú àbànà ni mo kí n fọ ẹ̀yàn ayùn lẹ́nu ni o, ọ̀dẹ̀jọ̀ ni o.
0: Ìyá Ìkàrẹ́, ẹ bá ń dágbére fáwọn èèyàn, kẹsàn ó kọ yín, kẹsì sọ nọ́mbà yín fún wọn.
2: Èmi Olúwàṣèkẹ́mi Fúnmiláyọ̀ Lámidé ló ń kí yín lórí ètò yìí o. Ẹ mọ̀ ṣe ohun ṣe omi dúpẹ́ náà ẹ o. Èmi ọmọ olókè méjì takọtabo Yosọ́fọ̀ Olúkàrẹ́ rọ. Ọmọ ṣe mọ́là làwú làwú, èmi ó kí ẹ o. Ẹ ṣé o, ó dàbọ̀ o. Mọ́tò mi dà, ó di kàrí àkókò.
0: So, títí ọjọ́ mẹ́jọ tí a tún láǹfààní láti mọ gbé àkọ́tún ètò yìí jáde. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti ṣùgbọ́n mi lọ́tún lọ́sì tí a jọ ṣe ètò yìí, ojú òní ti gbogbo wa o. Títí ọjọ́ mẹ́jọ náà ń kọ, Babatunde Ọ̀kẹ́ ni ló wí pé nírenire làá sọ̀rọ̀ àtàrẹ, ire náà ni ó mọ̀ bá gbogbo wa o, ó tún dìgbà kan náà.

0: Honorable Babatunde Pharaoh ló ní ó yàtọ̀.
1: Gba ìràwọ̀ adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM Àkúrẹ́ Àgbálẹ́tu.
2: Ìmọ́tótó borí àrùnmọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru ìwà ìgbín òye ọmọlúàbí bàbá ti jí kàgbálẹ̀ kàgbàtà jíjù ọ̀rá omi tàbí ìpanu sójú pópó ìwà ìbàjẹ́ ní ìwà òbùsíní pẹ̀lú léyìí tí ń kóra jọpọ̀ ṣe jàǹbá fún ìlera ọmọnìyàn àìsàn kò dé pàgọ́ tiwa o bójútó àyíká rẹ lónìí kí ìlera rẹ ó lè jí pépé iléeṣẹ́ Glow 99.1 FM Àkúrẹ́ lónìí má gba ìdọ̀tí láàyè láyìíká rẹ.
3: Eto ke eto kan ti ba fe fe dore oya dede oluwatu ya sa sategun oya ti sategun oya surugudushu lori eto kan ti a pe ni irreverence ni gbogbo ojo isimi sunday bere lati agogo meta si ago meta abo 3 to 3:30 p.m. iwonta ni iwonra ni tabi onise owo ni o ati agbasese ati be lo ni o bawo ni iriri yi pelu onibara yin abala akoko lori eto yi ona la pe ni iriri onibara nibi ti a ti ma yanan na oro ibasepo laarin awon onibara meji abala keji lori eto yi la pe ni nje oye ko ri be nibi ti a ti ma pe kelu test ma dashi eto atoku eto na dada oluwatuyi ak kekeyun omo ijoba orun fun ipolowo oja epesi 08130581 eto iriri oni e ma sala igbo ni gogo ojo sunday 3 pm to tose yi e ma sala igbo o lori glow fm 99.1 fm o ta tajere.

0: yẹ won tan won bomi aye sanra
1: ade fugba ti sawo omo ya tan
0: itan ni mu ni tan
1: ohun agbaye se ni ku leyin eni
2: ena
1: o de
0: agbagba buri yangbe to kami lutiti
1: atoto dere tin fogbo igbaye se igbaye se awon akoni ro ni jaso
0: akoni odua
1: Eto akoni odua yo mo kuriri latego
0: ni le se igbo safefe glow 99.1 fm
1: ijapo ni lu akure
0: ni gogojo aje monday
1: bere latago mejo abo asale sago mesa abo asale
0: ori eto yi le o ti mo gbo tawon akoni le yoruba ti won ti gbaye lapakata bomi
1: ojo abi won
0: iwa ti gbaye se won loke epe
1: abibili ati bebe lo
0: akoni odua
1: omode lolorin
0: agba lo nitan
1: olu omo femi ogunda isi
0: apede bi ene laye
1: agbolohun bi oje
0: kakakakaka ibiti oro kamore laya kakaka
1: elede to mede tin fe legede jegede apede dele lede to mede
0: kai kai ka
1: akiyemi michael
0: baba ilara na yo mo ko mo lupo bo lori eto ohun
1: akoni odua
3: abe ti sunun le ni e ti le sun o deyin eto
4: In a world full of noise, confusion, and endless pressure, here comes a moment where you must look within. Welcome to a new dimension of growth, a rebirth of purpose. Formerly known as Fire Within, now transformed into something deeper, stronger, intentional, mindful capital. Mindful capital, a sacred space where your mind is sharpened, your spirit is awakened, and your path to wealth, clarity, and inner strength is revealed. Join us. Spiritual teacher, Dr. Ezekiel Akonde, and your host, the voice of insight, Ayobami Enitilo, as they guide you through powerful teachings, mind renewal, and practical wisdom for living a fulfilled life. Every Monday from 9:30 p.m. to 10:30 p.m. on Glow 99.1 FM, step into your higher self, because true wealth begins from within. Mindful capital, build your mind, master your life.
5: Lójoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóríṣiríṣi káàkiri àwùjọ wa tó ń fẹ́ àbójútó àti àkíyèsí ìdí nìyí tí kan ní Glow 99.1 FM ìjàpọ̀ Estate Àkúrẹ́ fi gbé ètò kan kalẹ̀ tá a pè ní láwùjọ lọ́jọ́ Ìṣẹ́gun àti Ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí 12 ọ̀sán.
6: Ẹ pàdé àwọn atọ́kùn tó dáńtọ́ níbi tí wọn yóò ti máa tọ́kùn ètò náà pẹ̀lú ìrírí tó jinlẹ̀ àti àníkùn òye sójú náà ti mú ìdàgbàsókè tó múnádóko wá sí àwùjọ wa.
5: Lábala lábala lè tò yí pín sí ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ẹnu àgbàlóbi ti ń gbó ọ̀rọ̀ àgbà lábala àkọ́kọ́.
6: Bó ṣe ń lọ ló tẹ̀lé.
5: Abala ojú ọjà náà ń bẹ níbi tẹ́ ò ti mọ bójú ọjà ti rí. Abala tẹ́ ti pàdé àwọn alẹ́nulọ́rọ̀ láàrin ìlú ń bẹ pẹ̀lú àwọn àlàyé tó múnádóko.
6: Abala tẹ́yin olólùfẹ́ wa náà yóò ti máa fi ìmọ̀lára yín hàn lọ́nà tó bófinmu náà ń bẹ.
5: Ẹ̀yin ni kẹ mú kalẹ̀ owó àtọmọkájọ bójútó àwùjọ wa lọ́jọ́ Ìṣẹ́gun àti Ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí 12 ọ̀sán láwùjọ láwùjọ láwùjọ.
6: Tọ̀tẹ̀ yìí ó dùn yàtọ̀ torí pé tòní òjọ tàná tàná sì yàtọ̀ sí tọ̀la.

0: òun ni alágbára.
1: Èyí ni ìjọ Christ Apostolic Church ilé àṣeyọrí tí ń pe gbogbo ènìyàn láti darapọ̀ mọ́ Ọlọ́run ní ìkànnì Grow 99.1 FM ìjápọ̀ nílùú Àkúrẹ́ ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago mẹ́ta àbọ̀ títí di aago mẹ́rin ọ̀sán lórí ètò àṣeyọrí ni tèmi pẹ̀lú wòlíì J. A. Fàlàyé bàbá àṣeyọrí. Ẹ darapọ̀ mọ́ wa lórí ìsìn ọ̀sẹ̀ṣẹ̀ wa ẹ̀kọ́ bíbélì ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday láti aago márùn-ún ìrọ̀lẹ́ títí di aago méje alẹ́. Ìpàdé pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ ní ọjọ́ Àlàmísì Thursday láago márùn-ún ìrọ̀lẹ́ títí di aago méje alẹ́ ní Second Gate ìjọ mímọ́ CAC ilé àṣeyọrí. Ẹ tún lè darapọ̀ mọ́ wa ní ọjọ́ rú Wednesday láago mẹ́sàn-án òwúrọ̀ títí di aago méjìlá ní orí òkè àṣeyọrí èyí tó kalẹ̀ sí Edu Village Quarry Stonework ní òpópónà Ṣàṣà Jésù ni Olúwa.

0: láàárọ̀. Ẹ kúrò lẹ́. Ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa láti ń kí yín pé ẹ káàsán o.
1: Ẹni tó mọ̀ mí.
0: Bẹ́ẹ̀ ni obìnrin rere ni wá, obìnrin tó ṣe mú yangàn láwùjọ ni wá.
1: Ẹlẹ́dùnwà mo gbóṣùpà mo yíká ọ̀tún.
0: Níwòyí ọjọ́ mẹ́jọ ni à ń dágbére lórí ètò yìí pé ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀.
1: Ẹ fààyè látòrí mi dé kan ẹ̀.
0: Àdúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dùnrà tó tún mú wa padà wá láyọ̀ àti àlàáfíà.
1: Bí mi ṣe mo dúpẹ́ ìyá ọba ìyá ìjòyè mi náà.
0: A kì í káàbọ̀ sí orí ètò yín ètò wa gẹ́gẹ́ bí ẹ ti ń gbọ́ orin náà ẹ ti máa mọ̀ àwọn tó ti ń bá wa ń gbọ́ ètò náà látẹ̀yìnwá ó ti máa mọ àwọn ètò tí ó kàn ìyẹn orí ètò tí a wà yìí. Fún àwọn tí ó dẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ètò náà ni àwa obìnrin. Orí ètò yìí ni a ti máa ń sọ̀rọ̀ bí àwa obìnrin ṣe ń hùwà bí a ṣe ń ṣe bí a ṣe ń wọṣọ bí a ṣe lè tó ilé wa bí a ṣe lè tó àwọn ọmọ wa bí a ṣe lè tó ayé ara wa pẹ̀lú. Ètò yìí a kì í sọ̀rọ̀ lórí àwọn obìnrin nìkan bó tilẹ̀ jẹ́ pé ètò náà ètò àwa obìnrin ni ètò tí ọkùnrin náà ti ń rí ẹ̀kọ́ kọ́ ni ètò tí ọmọ ti ń rí ẹ̀kọ́ kọ́ ètò tí arúgbó omidan ọ̀tọ̀ ọ̀dọ́ tí ó ti ń rí ẹ̀kọ́ kọ́ ni. Kan si káàbọ̀ sórí ètò àrà ọ̀tọ̀ ètò tí ó ń tulẹ̀ ní ṣe ètò tó ń sọ fún àwọn obìnrin bí a ṣe lè gbé ìgbésí ayé wa lọ́nà tó tọ̀ lọ́nà tó yáyì a tún ti mú ètò ńlá ètò pàtàkì àkòrí pàtàkì wá fún yín lọ́sàn yìí láti jẹ́ kí a gbádùn ẹ̀ lápapọ̀. Àwọn tó ti ń gbọ́ wa látẹ̀yìnwá wọn a ti máa sọ́nu ọkàn pé ohun tuntun yàtọ̀ ohun tuntun yàtọ̀ bẹ́ẹ̀ ni ó yàtọ̀ bó tilẹ̀ jẹ́ pé kò yàtọ̀ gbegede pátápátá ṣùgbọ́n fún àwọn tó ti ń gbọ́ wa wọn a tún sọ pé ẹni tó wọlé lè ní ó tún yàtọ̀ sí ti tànà.

kíyìn lẹ́ẹ̀kan sí lórúkọ olóòtú ètò yìí Mojisola Oladele àwọn gangan ni ìyá rere ìyákẹ́ àwọn gangan ni wọ́n ń sọ fún wa bí tó ń ti wà lẹ́yìn bí a ṣe lè mú ètò àwọn obìnrin wá láti wá jẹ́ kí àwa náà ta wà níta jẹ́ olùgbọ́ láti lè mú láti lè fi gáìdì ayé wa láti lè fi tó ayé wa bó ṣe yẹ kó ṣe rí.

0: bẹ́ẹ̀ ni o, a kì ń ṣàtẹ̀mẹ́rẹ̀ rárá, obìnrin ni wá. Èmi tí mo ń sọ̀rọ̀ látàárọ̀, èmi náà ni Adéṣekò Olúwanífẹ̀mí. Olúwanífẹ̀mí Adéṣekò ni mò ń jẹ́, orúkọ mi ò tí yàtọ̀ rárá.
1: Èmi lágẹ̀lì ọmọ, Ẹlẹ́dùnmarẹ̀ lọ́mọ mi.
0: Ká tó máa tẹ̀síwájú lórí ètò yìí, ká tó mú àkòrí ètò tọ̀sán yìí wá fún yín lọ́gbàgàdì. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ẹnì kọ̀ọ̀kan ló máa ń dá ṣe ètò àwọn obìnrin, ẹnì kejì mi wà ní yàrá pẹ̀lú wa láti sọ orúkọ ẹ̀ fún àwọn ará ilé.
2: Ó dára mo kí yín pé ẹ kú dédé àsìkò yìí o. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa, ètò àwọn obìnrin. Gẹ́gẹ́ bí ẹlẹ́nìkejì mi ti wí fún yín, lórí ètò yìí náà ni a ti máa ń kọ́ra wa ní onírúurú ẹ̀kọ́, onírúurú àkòrí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti máa ń sọ fún ẹ̀yin obìnrin lórí ètò yìí wípé kì í ṣe pé kí ẹ gbọ́ kẹ́kọ̀ọ́ máa gbọ́, kẹ́ máa fi ṣẹ̀fẹ̀, tàbí kẹ́ máa rẹ́rìn-ín ohun tí ẹ bá ti ń gbọ́. Ẹ jẹ́ kó máa farahàn ní ayé yín. Àwọn ibi tó bá ṣẹ̀ṣẹ̀ ti yẹ kẹ́ máa ṣe àtúnṣe, ẹ máa ṣe àtúnṣe lápapẹ̀. Èmi ọmọ yín náà ṣì ní olólùfẹ́ yín, àyòyàn rẹ̀ yín, àbúrò yín, Bless Arókè ló ń kí pẹ́ káàsán. Ẹ káàbọ̀ sórí àkọ̀tun ètò àwọn obìnrin. Bákan náà, ẹ láǹfààní àti mọ àwọ̀ wá lójú òpó Facebook wa ní ọ̀sán tòní.

0: bẹ́ẹ̀ ni kò sáṣìṣe ní ìṣẹ̀dá wa rárá rárá. A gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan wípé a ti ní àkòrí ńlá, àkòrí tó yáyì tó yàtọ̀ tí a tún jọ máa gbé yẹ̀wò ní ọ̀sán yìí. Kí ni àkòrí náà? Ẹ̀tẹ́ ti kẹ̀ máa gbọ́ wa.
1: Èmi lolùràn lọ́wọ́ ọkọ, èmi lolùtọ́jú ayé.
0: Àkòrí náà ni báwo ni àwọ obìnrin ṣe lè pààlà láàrin ìgbéyàwó wa àti àwọn ẹbí méjèèjì pàápàá jùlọ ìyá ọkọ àti ìyá ìyàwó láì fa ìkùnsínú tàbí láì mú ìkùnsínú kankan dání. Báwo ni a ṣe lè pààlà àwa obìnrin, báwo la ṣe lè pààlà láàrin ìgbéyàwó wa àti àwọn ẹbí méjèèjì pàápàá jùlọ ìyá ọkọ àti ìyá ìyàwó láì mú ìkùnsínú dání? Ìyẹn ni wípé ọgbọ́n wo ni àwa obìnrin lè lò láti lè fi sọ wípé báyìí ni ká ṣe ṣe, báyìí ni ká ṣe ṣe, tí ìgbéyàwó wa ò fi ní dàrú, tó sì jẹ́ pé ìbádọ́rẹ̀ wa pẹ̀lú ìgbéyàwó wa, ìyẹn àwa àti ọkọ wa àti àwọn ẹbí méjèèjì, ó lè jàbúrò, ó lè jẹ́ gbọ́n. Ṣùgbọ́n nínú àkòrí tèmi, pàápàá jùlọ ìyá ọkọ àti ìyá ìyàwó tí ò sì ní mú ìkùnsínú dání. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, tàbá nínú program yìí, a máa ní àlejò ní ọjọ́ every Sunday. La máa ní àlejò tí a máa mú wá láti lè wá jẹ́ kí wọ́n bá wa dá sí ètò náà. Àlejò náà ti wà ní yàrá agbára, ṣùgbọ́n kí a tó gbé àlejò wọlé, ẹ jẹ́ kí a dé àárín ìlú náà, ká gbọ́ ohun tí àwọn ará ìlú sọ sí àkòrí tí a ti mẹ́nuba ṣáájú.
2: Oye ló ti ń jẹ jáde lórí àkòrí fún ètò àwọn obìnrin ti ọ̀sẹ̀ yìí, tó sọ pé báwo ni àwọn obìnrin ṣe lè pààlà láàrin ìgbéyàwó àti àwọn ẹbí méjèèjì pàápàá jùlọ láàrin ìyá ọkọ àti ìyá ìyàwó láìsí ìkùnsínú. Àwọn ará ìlú ti fi èròngbà wọn léde lé e lórí lọ́nà tí ó gbà kọjú sí wọn. Obìnrin kan ṣàlàyé lórí àwọn kókó àti àwọn ọ̀nà tí ó ṣe pàtàkì tí a lè gbà láti pààlà láàrin ìgbéyàwó àti àwọn ẹbí ọkọ àti ẹbí ìyàwó, tí ó sì tún jẹ́ kí ó di mímọ̀ pé pípààlà yìí kò pọn dandan. Bí ìfẹ́ àti àgbọ́yé bá wà láàrin àwọn ẹbí méjèèjì, pàápàá jùlọ láàrin ìyá ọkọ àti ìyá ìyàwó.
3: Tí ìfẹ́ bá wà, kò sí nǹkan tó máa fa ìjà tàbí ìkùnsínú tàbí ìbínú láàrin ẹbí ọkọ àbí ẹbí ìyàwó tàbí nínú àárín ìyá ọkọ àti ìyàwó. Tí ìfẹ́ bá wà, tán bá gbọ́ra wọn yé, kò ní sí ìbínú kankan, kò dẹ̀ ní sí ìkùnsínú kankan. Torí pé kí ni a rí fámìlì ọkọ àti fámìlì ìyàwó, ìyá ọkọ àti ìyá ìyàwó tó yẹ pé wọ́n wá sílé ọmọ wọn, tí kò ní sí ìjà títí títí àwọn méjèèjì gan tá fi lọ gan ẹ̀lẹ́ dá ìyá ọkọ mọ̀ yàtọ̀ sí ìyá ìyàwó. Nínú bíbẹ̀ la ti mọ̀ pé ìfẹ́ wà. Relationship tó jẹ́ pé tí kò bá sí ìfẹ́, òun ni tí ìyá ọkọ bá wá, tí ìyá ìyàwó bá ti wá, òun ni wọ́n máa rí ìkùnsínú. Wọ́n máa rí pé ìyá ọkọ ló jẹun jù, ìyá ìyàwó ló jẹun jù, ìyá ọkọ ń ṣe báyìí, ìyá ìyàwó ṣe báyìí. Ṣùgbọ́n tí ìfẹ́ bá wà, kò sí nǹkan tó jẹ́ wípé ó ń kùn sínú, wọ́n ṣe gbá, wọ́n ṣàwó, ìyẹn ọ̀tọ̀. Láàárín ìyá ọkọ àti ìyàwó, láàárín ìyá ọkọ àti ìyàwó tó jẹ́ wípé àárín àwọn méjèèjì gan ó gún ju ọkọ tó ìyàwó gan fẹ́ lọ, tọkọ míì gan máa sọ pé kí ló wà láàárín ìwà àti mọ́ èmi, tó yẹ pé àárín ẹ̀yin méjèèjì gún tí ìyàwó bá lọ bí iṣẹ́ gan, kí ìyàwó tó dé ìyá ọkọ àti dáná, àti bá ṣe lẹ̀, àti bá ṣe yẹn. Ẹ ti mọ̀ pé ìfẹ́ wà, ìyẹn kò lè sí ìjà kankan. Àti tí ìyá ọkọ tó yẹ pé òun àti ìyàwó gan, aṣọ tí ìyàwó bá ti wọ̀ òun ni ìyá ọkọ àwọ̀, aṣọ tí ìyá ọkọ bá ti wọ̀ òun ni ìyàwó àwọ̀. Ẹ ti mọ̀ pé ìfẹ́ wà ńbẹ̀. But relationship míì wà ńbẹ̀ tó jẹ́ pé tí ìyá ọkọ bá ti dé gbàbí ọlọ́jọ́ yẹn ni ìyá ìyàwó náà dé. A ti máa gbọ́ pé ṣé ìyá ẹnìkan ló fẹ́ máa wá síbi bíi ni, ìyá ẹnìkan ló fẹ́ máa fún lówó ni, ìyá ẹnìkan ìyá tèmi náà. Ẹ ti mọ̀ pé relationship yẹn kò kọ̀ sí ìfẹ́ rárá. But relationship tó ìfẹ́ bá ti wà, understanding ló mátà. A rí ìyá ọkọ àti ìyàwó tó yẹ pé wọ́n máa jà, tó yẹ pé láàárín ìyàwó àti ìyá ọkọ nìkan ló máa wà, pé ọkọ gan ò lè mọ̀. Tí ọkọ àti ìyàwó bá ti ń jà, tí ìyàwó bá ti lọ rojọ́ fún àwọn fámìlì ẹ, tọkọ náà bá ti wá rojọ́, ẹ ti di pé relationship yẹn kò sí níjà máa wà ṣá ni. But relationship tó jẹ́ pé ìjà wà láàárín ọkọ àti ìyàwó, wọn ó da parí ẹ lérí.

0: aròyìn abẹ̀yìn pé kí ẹ má bínú ojú ẹ̀rọ ọ̀hún lórí bákanbákan èyí tó yẹ pé láìpẹ́ láì jìnà a máa wá àtúnṣe tó tọ́ ṣe sí i ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ètò wa ṣe ń tẹ̀síwájú sí i. Kí a tó lọ sí àárín ìlú lẹ́kan a ti sọ fún yín pé a ní àlejò pàtàkì láàrin wa èyí tí a fẹ́ gbé wọlé orúkọ àlejò wa ni Lady Evangelist Mariam Abosede mama wa ẹ kásan o àkíyín sórí ètò
1: ẹ kásan lọ́tọ́ akọ ètò
0: ẹ bá wa kí àwọn ara ilé
1: ẹ kásan ẹ̀yìn ara ilé akọ ìjọ mẹ́ta Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa o.
2: Amen.

0: àlejò wa mama Miriam Bosede lórí ètò wa ti ní afẹ́sọ̀ lórí àkòrí tí ó sọ pé báwo ni àwa obìnrin ṣe lè pààlà láàrin ìgbéyàwó wa àti àwọn ẹbí méjèèjì pàápàá jùlọ ìyá ọkọ àti ìyá ìyàwó. Mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín pé ta bá sọ̀rọ̀ nípa pé kí a pààlà, báwo ló ṣe yé yín sí kẹ bá wa ṣàlàyé fáwọn ará ìlú àwọn ará ilé pé ká pààlà, kí ni ó ti yé yín sí? Ẹ̀jẹ̀ bá wa ṣàlàyé lórí ká lórí ta má sọ pé kéèyàn pààlà, kí ni ìtumọ̀
1: ẹ̀? Ẹṣẹ́ olótùn
2: atọ́kùn
1: ẹṣẹ́ atọ́kùn. So bí a ṣe lè pààlà láàrin ìyá ọkọ àti ìyá ìyàwó,
0: a ṣe sọ̀rọ̀ lórí àlà ta má sọ pé ká pààlà, kí ni ó túmọ̀ sí?
1: So ká pààlà ni pé bí a ṣe lè ṣe kan kí kan má pa nǹkan lára, so òun ni àlà.
0: Ìyẹn ni pé ká fi nǹkan dá nǹkan, ká sọ pé eléyìí bá ibi báyìí
1: ló yẹ kó wà, ibi ló yẹ kó wà.
0: Ẹ ṣeun màmá wa. Ta bá wá ń sọ yìí pé ìgbéyàwó, ká pààlà láàrin ìgbéyàwó àti ẹbí méjèèjì, báwo náà nìyẹn ṣe yé yín sí? Èyí tẹ́ ti bá tanná sí pé ta má sọ̀rọ̀ nípa pípààlà o, ìyẹn ni pé ká sọ pé kéyìí kó wà ń bí, kíyẹn kó wà ń bí. Ta bá mú wá sínú àkòrí wa pé ókè o, a ti sọ yí pé ìgbéyàwó ẹbí méjèèjì ká pààlà, báwo ni ẹ ṣe lè bá wa mú papọ̀ kẹ̀dẹ̀ bá wa túwọ̀n ẹ̀ dáadáa?
1: Bí a ṣe lè pààlà láàrin ẹbí ọkọ àti ẹbí ìyàwó kó má bà sí ìkùnsínú. So that is a gbúdọ̀ gba gbogbo ẹ wà lórí ìwà, torí ta bá ti mọ ìwà A a mọ nǹkan ta máa ṣe, ta bá ti mọ ìwà B a mọ ìgbésẹ̀ ta máa gbé. So a wà mọ bá ṣe ṣe láàrin ẹbí méjèèjì pé ìkọ́ báyìí ni ẹbí A fẹ́ o, ìkọ́ báyìí ni ẹbí B fẹ́. So a wà mọ ìgbésẹ̀ tá a gbé kí méjèèjì kó má ṣe àfẹ́tì ara.
0: Ìyẹn ni wípé ìwà obìnrin ló máa jẹ́ ká mọ ibi tí ìyá ọkọ máa jókòó sí àti ibi tí
1: ìyá ìyàwó jókòó sí.
0: Ẹ ṣeun màmá wa. Blessing Abuniko tó fẹ́ sọ.
2: Ó dẹ ìgbà tí ẹ ti wá ní ìwà obìnrin ló yẹ kí a wọ̀ kí a tó pa ààlà. Ǹjẹ́ ṣá lè sọ wípé ìwà obìnrin ló yẹ kí a wọ̀ tàbí ìwà àwọn mọ̀lẹ́bí méjèèjì?
1: Atọ́kùn ìwà àwọn mọ̀lẹ́bí méjèèjì la máa wò, nítorí pé àwa obìnrin a jẹ́ ohun èlò láti tú ìdílé ṣe. Nítorí ta bá ti mọ ìwà ìyá ọkọ àti ìwà ìyá ìyàwó, so àwa tá a jẹ́ obìnrin ìyàwó ilé la máa mọ ìgbésẹ̀ ta máa gbé, so that kó má bà sí wàhálà láàrin ẹbí méjèèjì.
2: Ó dáa màmá. Nígbà tí ọ̀rọ̀ ti wá ríbi léyìí, kí ni ojúṣe ìyá ọkọ àti ojúṣe ìyá ìyàwó nínú ìgbéyàwó àwọn ọmọ wọn méjèèjì? Kí ló yẹ kó jẹ́ ojúṣe wọn? Kí ni àwọn nǹkan tó yẹ kí wọ́n mú gbọ́ nínú ìgbéyàwó wọn? Kí ni àwọn nǹkan tó yẹ kí wọ́n mú gbọ́? Kí ni ojúṣe wọn gan nísàn-án?
1: Ẹ ṣe olóòtú. Ojúṣe ìyá ìyàwó tàbí ìyá ọkọ ni pé ohun gbogbo tó ń bá rí wọ́n gbúdọ̀ pa mọ́ra. Wọ́n gbúdọ̀ délé ìyàwó àbílé ọkọ ọmọ wọn kọ́ máa wò pé ṣé ìyàwó ló ń ṣe béléyìí sí ọmọ mi, ìtorí pé wọ́n nífẹ̀ẹ́ ọmọ wọn, ìtorí ìfẹ́ tí wọ́n ní sọ́mọ wọn yẹn. So tán fẹ́ gbé ìgbésẹ̀ láti fi àfẹ́tì ìyàwó ọmọ àbí ọkọ ọmọ wọn, wọ́n gbúdọ̀ kíyèsára, ìtorí pé kí ìdílé yẹn kó má bàa dàrú.
2: Ó dà ẹṣin ṣongo ni màmá. Kí n tún wá béèrè báyìí, nítorí ohun tó yẹ kí n béèrè pé kí ni ojúṣe àwọn ìyá ọkọ àti ìyá ìyàwó nínú ìgbéyàwó àwọn ọmọ wọn? Àwọn tó jẹ́ kí n béèrè, onírúurú àwọn ọ̀rọ̀ ló ń jẹyọ, kódà kí àkórí tó wá, onírúurú àwọn ìpè gan ni a ti gbà tó jẹ́ pé ó tó àwọn kò ká gbèrú àkórí yẹ̀wò. Àwọn ìyá ọkọ kan wà àti ìyá ìyàwó, fún àpẹẹrẹ bóyá ọmọ wọn ló bímọ tí wọ́n lọ bá wọn tọ́jú ọmọ, fún àpẹẹrẹ ni màmá wọn lọ bá wọn tọ́jú ọmọ. Ìyá ọkọ míì a máa rí ìyàwó ọmọ ẹ mọ̀, ìgbà tó jẹ́ pé ìgbà tí ò sún mọ́ wọn yẹn, ìyàwó ọmọ yẹn ó jọ́ lójú, ṣùgbọ́n nítorí pé ó wá lọ bá wọn tọ́jú ọmọ, bóyá ìyàwó ọmọ tó jẹ́ pé ọkọ ẹ̀ gan ló ràn lọ́wọ́ nínú ilé, tó bá ń ṣe púpọ̀ ninu awon kankan ti awon o deri bi nkan buruku ti yo ko pe a pe ah ah ki lo se e ti wo lo tun ba iyawo e se ba se ba o wa sa se de bi pe o wa n da ede ayede sile laarin oko ati iyawo be na ni awon iya iyawo mi ti won ba de ibi ti won ti lo bo mo won toju o ma gbo he se nkan bayin lo n ni okan fi eri se nkan bayin lo n je to de pe awon mejeje ti mo bi won se gan gbe igbe aye won ninu irorun nje irufe awon kan be le o ye ko tile ma ti enu awon iya oko ati iya iyawo jade si awon omo won
1: rara atoko ko ye ko ri be so nigba ti ru iya oko be ba wa e mo emi na ti mo wa wa je yin se bayi ati ni awon iriri yen so ti ru kan be ba sele as onigbagbo toto iyan fi ogbo olohun se ko ni wo iwa awon iya mejeje yen so that ki idile yen ko ma ba daro gbogbo igbese ti awon iya yen ba tin gbe so yan gbudo ma lo ogbo olohun pelu won so awon iya oko yen na won gbudo kiyesara ko ma ba da ile omo won ru tabi iya iyawo ko ma ba daro eni ohun ko ton ba ri lodo iya oko tabi iya iyawo won gbudo pa mora nitori ton ba fe ki ile omo won ko toro won gbudo so pe ohun ko ti awon ba ti ri nbe awon gbudo ma da won gbudo ma foju si pe ko ye ko ri be so awa gege bi obirin agbudo kiyesara ta ba ti ri pe ta ba ti notice iru awon iya yen awa la mo nkan to ba ye ka fi ogbon se bo je pa nje onje to wa tele ni ta ri pe iya yen dimu o se bakan agbudo a reduce onje yen bo de ye pe ohun ti a ri je to de to ro pe onje kan bayi bayi igba to n de lo ka ifu ka ya owo ka fira fun iya oko yen tori pe ko ma ba si wahala titi iya oko yen a fi ko ti e lo so awa ati oko wa a tun mo ba tun se adjust nigba ti iya yen ba ti lo
2: o da esun gan ni
0: esun mama wa sugbon ninu oro ti e so yi nkan kan mu mi lokan be to de se mi ni kayefi I pe iya oko to ba nikan to wu je ti o ba si owo ka lo ya owo se a nilo lati de gbendeke pe a ma ya owo gege bi obirin lati le te iya oko wa abi iya iyawo iyen iya wa lorun lori nkan kan mo lero pe ti ti ife ba wa gbogbo won yen ko need abi ke ba wa ton mole sibe yen dada
1: e se ma nkan temi ri nbe ni pe awon iyoko mi ki so pe o de won lorun ki ma so pe boya o le mo won so nkan ton ba de fe yen agbudo se fun won nitori pe ki le toko ati aya ko ma ba daro so agbudo se fun won nitori awon iya mi buru de bi pe ania igba to n de odo mo pe ki se bayi ni aye omo n se ri tele ki se bo se n se un tele lele so nitori na bo n se de be gan ati je wahala ni ati mu wahala ni o tun le lo ma wa di pe yawo yen ma kuro lodo omo won o afi ton ba lo wa yawo mi fun nitori na eyan gbudo se oju se ko se fun iya yen tori ko le fi mu wahala ko loju ona e
2: oda ohun ti en gbin nitori ohun ti en gbin gba ti so ni wi pe bo ba se ri obirin yen gbudo ni farada
1: da beni olo beni atokun
2: oda to ba wa je wi pe won wa ba won toju omo to je pe e mo pe won ra won yo oko mi to n gbe nile omo won to je pe ki se pe bi a tori pe won ti dagba abi won nilo itoju to peye ti won ti padanu oko won omo won a gbe won tira to si je pe pupo nu kan ti awon yawo mo won gan se ko te won lorun be na ni iya yawo mi o oko mo e lo ni kon gbe wa kon gbe tira igba gan lo ma wa bere si ni ri asise oko mo yen se ohun te wa so ba ni pe nkan to ba wu bi oko mo yen gan bi o ni owo yen ko sa wa ni gbogbo ona ko fun ni abi bo lo ti ri
1: en to ba ye pe ti a ti gbe tira ni ti se pe boye wa ki wa fun iwon gba ojo ko to pada to ye pe ita ti gbe tira ni o no ati mo lara mo so mu salaye se pe awon iya yen won yato sira ari iya mi to je pe o ba omo e farada be ibe la de ri iya mi to je pe se lo nko omo e jade bi ijo mejo ko si be sese to ma te iya mi lorun o si papa ma rojo omo e kiri ni ebi n pa won o gbogbo e lo n sele ma nkan ti mo so gbogbo e lo n sele o se wa pa ma rojo omo e ka kirin ni pe ebi pa un omo won o se tojun omo won o se gba ibe la ri obi to je pe alaanu obi ni ko se ko ti omo e ba fun ti o ni te lorun even to nfura e ba ni lapo o ma yo sita lati fun omo e lati fi ran omo e lowo a de ri yoko abi ya yawo mi to ye pa ma ni a itori pe o ri awon lara awon omo abi awon omo e abi yawo awon omo e obirin abokunrin to ye pe won

0: afárá lọ́wọ́ àwọn ará ilé fún bí ojú òpó òun ṣe ń kọlura wọn tí gbogbo ẹ̀ ṣà ń yí mọ́ra wọn. Program náà ló ti wá sí òpin báyìí kí a wá máa múra àti máa lọ sí ilé wa. Ṣùgbọ́n kí a tó lọ ńkọ́, mo lérò wípé àwọn obìnrin àti ìyàwó ilé o àti ìyá ọkọ o àti ìyá ìyàwó o, ṣé àbúrò ọkọ lajẹ́ ni tàbí àbúrò ìyàwó? Mo lérò wípé a ti rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kọ́. Èyí tí èmi ti rí kọ́ báyìí ni pé kì í ní ìfaradà gẹ́gẹ́ bí obìnrin, káyìn dẹ̀ nífẹ̀ẹ́ kí má ti mọ̀ pé ókè o, mo ti fẹ́ ọkọ o, kì í ṣọkọ nìkan ni mo fẹ́, mo fẹ́ ọkọ àti àwọn ẹbí ọkọ ni. Ká dẹ̀ ní ìfaradà, ká nífẹ̀ẹ́. Ìkan tí àwọn olóyìnbó tún pè ní understanding, ó gbúdọ̀ wà níbẹ̀. Bẹ́ẹ̀ náà ni mo lérò pé ẹ̀yin náà ti rí oríṣiríṣi ẹ̀kọ́ mú nínú àkòrí ti ètò àwa obìnrin. A dúpẹ́ lọ́wọ́ yín ipé ẹ̀ ń gbọ́ wa, ipé a dẹ̀ wá ń gbàdúrà fún Elédùà pé ibi dẹ̀ ti mú owó láti máa pè wọlé yìí, ibẹ̀ ò ní gbẹ, ibẹ̀ ò ní tán. A tún máa dágbére ní ọ̀sẹ̀ yìí fún ìtàwọ obìnrin lórúkọ olóòtú ètò yìí, Mojisola Oladele. Bẹ́ẹ̀ sì ni orúkọ tèmi náà ò tí ìyípadà, Olúwanífẹ̀mí Adésékò ni mò ń jẹ́. Bẹ́ẹ̀ náà ni orúkọ àlejò wa tí wọ́n ti ń yànnànà, tí wọ́n ti ń sọ̀rọ̀ lọ́gbọ́n, ọ̀rọ̀ olóyè ọ̀rọ̀ onímọ̀ látàárọ̀, Lady Evangelist Mariam Abosede, àti lórúkọ ẹnì kejì mi.
1: Kí mímọ́ yín olólùfẹ́ yín, àyòyìn ọ̀rẹ́ yín, àbúrò yín, Blessing Aroke Lonodabo, ó tún dìgbà kan náà.

0: Wherever you are on the Sunshine Corridor, we will make you glow. Glow 99.1 FM. Onse lele lele lele.
1: Ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru ìwà ìgbin òye ọmọlúàbí bàbá ti jí kàgbálẹ̀ kàgbàta jíju ọ̀rá omi tàbí ìpanu sójú pópó ìwà ìbàjẹ́ ní ìwà òbùsínní pẹ̀lú lè pọ̀ṣẹ́ jàǹbá fìyàn àìsàn kò dé pa bójútó àyíká rẹ lónìí kí ìlera pé iléeṣẹ́ glo 99.1 fm àkúrẹ́ lónìí má gba ìdọ̀tí láàyè láyìíká rẹ.
2: Ìgbà ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó sùpá. Adé orí ọ̀kí òjò tẹyẹkẹyẹ. Glo 99.1 FM, Àkúrẹ́ Àgbálẹ́tu.

0: ṣe àlàáfíà ni mo bá yín. Ìrírí oníbàárà lètò yìí ń jẹ́. Asọ́bọ̀rẹ́ ọ̀fẹ́ àti àǹfààní tá a rí gbà.
1: Alánú máa kọrin máa fi góòlù wájà. Àforí yìí máa tún fọ́.
0: Ẹ jẹ́ ká máa dúpẹ́ ní gbogbo ẹ̀gbà àti ní gbogbo àsìkò.
1: Olúwa ò ní jẹ́ ẹ̀mí mòrò.
0: Tóbi rẹ̀ ò ẹlẹ́hun. Lẹ́yìn náà ṣe bẹ́ẹ̀ ẹrẹ ilé ìjọsìn lé nìyá. Mo ní kò pọ́n onígbàgbọ́ lé. Kò pọ́n kìrìsìtẹ́nì òdodo lé. Mo ní kò pọ́n pásítọ̀ lé. Kò pọ́n evangelist lé. Kò pọ́n bíṣọ́ọ̀bù léṣẹ́. Kò pọ́n ọmọlẹ́yìn Jésù lé. Aníkò kan kò pọ́n póòpù lé. Bẹ́ẹ̀ sì nínú kò pọ́n olùdásílẹ̀ lé.
1: Tẹ́mi ò ní ṣọpẹ́.
0: Ọlọ́run ìbàrẹ̀.
1: Kí ló ṣe mí? Tẹ́mi ò ní ṣọpẹ́.
0: Mo ní kò pọ́n wòlíì léṣẹ́.
1: Lẹ́kùn ayọ̀ bàbá sí.
0: Kò pọ́n olùṣọ́lé.
1: Lẹ́kùn ayọ̀ bàbá sí fún mi.
0: Kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n máa gbé bíbélì tó ti já.

mọ̀ pé ibi tó pàtẹ sí yìí kì í ṣe pé bóyá ó ń sanwó ibẹ̀ lọ́tọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jẹ́ pé ilé ara wọn ló ń gbé. Ó ní ó wá ṣe bẹ́ẹ̀ tó kó ṣọ́ọ̀bù kan síwájú ibẹ̀. Ṣé mọ̀ pé tí ọdún bá parí tọdún bá ṣe bẹ́ẹ̀ tó bá parí. Kò sí lọ́lọ̀dù kan tí ń bèrè wá sọ pé ó yá wá sanwó ṣọ́ọ̀bù wá sanwó ṣọ́ọ̀bù. Ṣé mọ̀ pé tírú ẹni bẹ́ẹ̀ bá ta ọjà ní ìtakùtà kò léèwọ̀. Ó dàbí ẹni tó jẹ́ pé oníṣẹ́ ọwọ́ ni. Ẹ jẹ́ kí n fi télọ̀ ṣe àpẹẹrẹ. Àwọn kan wà tó jẹ́ pé inú yàrá wọn lọ́n ti ránṣọ. Kódà trọ́sà gan wọ́n lè ran ní 500 kò kàn wọ́n. Nítorí pé inú yàrá wọn ni wọ́n gbé machine sí. Ẹlòmíì gbé machine síwájú ilé ẹ̀. Mo kọ̀ lè gbé machine síwájú ilé gan káwọn télọ̀ máa dìsẹ́bù. Tó jẹ́ pé inú yàrá inú pálọ̀ ló ti ń ṣe bẹ́ẹ̀ ló ti ń ránṣọ. Kódà irú ẹni bẹ́ẹ̀ bó jẹ́ 500 ni wọ́n fún. Á ràn bẹ́ẹ̀. Ó lè jẹ́ ká tún wò ẹni tó jẹ́ pé ó ṣe bẹ́ẹ̀ ó gba.

0: ìdọ̀tíru ẹni bẹ́ẹ̀ bá sọ pé ọjà tó ń gbé pẹ́lí díẹ̀. Kíni ká ti wí sí ìyẹn ná? Àmọ́ dé ṣùgbọ́n bọ̀ tè.
1: Ó ní rí
0: àṣà ṣẹ́gun bàbá yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti gbé gbogbo bùkátà ẹ̀ lórí nǹkan tó ń tà. Èrè kékeré ò tó mọ́. Ó má balẹ̀ kẹ́ máa gbọ́mi olúwa tún yóò máa pàjùbà lẹ́gàn. Gẹ́gẹ́ bí èrò tèmi. Ọlọ́rin ìbàrẹ̀. Àmẹ̀ chẹ̀chẹ̀chẹ̀.
1: Ó ní Michael.
0: Ó nǹkan tó bá rà kó tó bá tà bó ṣe wù ẹ́ kò léwọ̀. Ẹ máa gbọ́ mi ẹni tó ra nǹkan tó tà bó ṣe wù. Bá mọ̀ pé kò yẹ kó fa ìjà ní ẹnìkan wá sọ pé ìṣe ló ń ba ọjà jẹ́. Ṣèbí nǹkan tó wù ẹ́ lè wọ́ta. Ẹni tó da nǹkan tó sì tọ́ tó ta tiẹ̀ tó sì ta kúrò ńbẹ̀. Ṣèbí ó wù bẹ́ẹ̀ ni. Ìwọ tó owó ọmọ tó jẹ́ pé ìkan lára ẹ̀ gan lára àwọn gan tí ó ti ń bàjẹ́. Ṣèbí ó wù ẹ́ bẹ́ẹ̀ ni. Èwo ni pé nítorí pé ọjà lágbájá ṣe bẹ́ẹ̀ ó ṣìpù dáadáa. Ó wá torí ti bẹ́ẹ̀ ó wá lọ sàásí. Ó torí ti bẹ́ẹ̀ ó lọ dòkùtà sínú ṣọ́ọ̀bù ẹ̀.
2: Ó wí pé ọmọ má fọyà.
0: Ìwọ́ nu ọlọ́run ni.
2: Ó wí pé ọmọ.
0: Ọlọ́run ìbàrẹ̀
2: o.
0: Ṣé ìgbàgbé pé glo láwa yìí?
2: Àkàrí ayé òdà.
0: Ibẹ̀ ló ti ń dún kétékété.
2: Ẹni tó
0: ṣe. Ọyá dàdó olúwa tó yá dá gọ́gọ́gọ́gọ́.
2: Ó
0: yá gbé mu gbọmu bí omi. Májò ní ọlá láti sọ̀rọ̀ sátẹ́gùn.
2: Wọ́n
0: ní Májò ní ọlá láti pọ̀ fún yọ̀yọ̀ dágbà ọ̀rọ̀ sórí atẹ́gùn. Nítorí pé èdè mi lè dè mí. Ọ̀rọ̀ mi lọ̀rọ̀ mi. Ọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́ lẹ́nu mi. Ṣé ìgbàgbé pé ẹnu mi ló ti jáde ṣá? Mo dúró tán lórí microphone. Akọ́ṣẹ́mọṣẹ́ lèmi. Ìrírí oníbàárà lórúkọ ètò yìí. Customers experience. Lori Glo FM pẹlu Dade Oluwa

0: ẹ bá wa dá sí ní ìjẹjọ àti bá wa dá sí lónìí.
1: Bẹ́ẹ̀ ni o náà tún yìí. Báwo náà ṣe ni kò tí kúrò lójú fún wa. Tẹ́yọ̀ bá ń kọ́ ọ̀nà jẹ́ ó máa ń lé kọ́sọ́mà mo sọ torí ọ̀rọ̀ aláfẹ́ ní pòfíṣàn ọjà mi nìyẹn. Tó bá fi ń gbówó lọ́jà ẹ̀ ó máa àwọn èèyàn máa sá fóyàn. Tẹ́ẹ̀tì tó bá fi lẹ́ẹ̀sì yẹn fífífí náírà dín. Wàlá àwọn arìnrìn lọ síbẹ̀ kò bá jẹ́ inú ilé lówó àwọn àwa lọ sínú yàrá ìwà lọ rẹ̀.
0: Ẹ̀yin
1: ṣọ́ọ̀bù tó bá nítorí kò sanwó ṣọ́ọ̀bù ń sanwó kinní kan ó gbówó lọ́jà ẹ̀ wọ́n á fi ẹ́ sílẹ̀ wọ́n á lọ síbi tó fi lẹ́ẹ̀kan wà lọ́ra. Bípẹ́ tó ń rà àwọn ọmọ díẹ̀ tó bá fi léle lórí ká nǹkan tó máa pàṣẹ kíá irú ẹyin tẹ̀ ń sọ yẹn. Ṣé ẹ tó bá ń tà ní 200 tó bá gba fèsì mẹ́rin ìwọ tó gba fèsì kan tó ń tà sí 250 àti tó ń tà 200 ìyá pa mẹ́rin yẹn tán.
0: Àárín ọjọ́ méjì ló fi ń ta 10 kìrìtì.
1: Ẹ á ṣe àkàtọ́ kíákíá tí lọ rà mí ìwọ ní ẹyọ kan yẹn tó ń tà 250 ẹ̀ wáyé wà mí làwọn máa ṣe é bẹ̀
0: Hello? Hello? It's 0805 meta 1-0 kan. Oh, ni number to shebe to wo big clue FM lengbo. Hello?
2: Hello, Ekazan.
0: Ekazan, sir.
2: Ema, ko.
0: Awa niye?
2: Last one, don't know. When you die, you
0: see. Kila kwa luka yin?
2: When you die, you see. Last one, don't know.
0: Mongba yin, sir.
2: Very important.
0: Mongba yin. Hello? Hello? Hello? Hello? Hey, call you Jarawan. 0805 meta 1-0 0805
3: Pata lagi.
0: Hello? Hello? Hello?
2: I'm a photo.
0: Awa ni yes, sir. Uruko yi bile tin pe wa.
2: Esther si yo sara lati pe ni Lakunre.
0: Baba, eni to di owo oja ko so bo oja je ni.
2: Se ri oro ti e so ni bi bi dawo ni si amenu ko. Koko. Se ri pe lo ni bi oni kalu ko se ri owo ati fi ta oja ni.
0: Mhm.
2: Eni to gba je.
0: Hello. Hey, network yo. Hello. Ejo eku wa pada agbo yin ejo
3: ile ile o mamure dele bi mo bara jo ma pada
0: de bayi eya se be ka di odo bro singer nigba ta ba pada de a o mo gbe call wa nitori pe obe ni beshu atelese abena
4: bro singer company and enterprises nípa àwọn tí wọ́n ta ojúlówó máṣíìnì ránṣọ.
5: Èwo la fẹ́ ẹ bèrè?
4: Tó ní máṣíìnì ń bẹ, dísáínì máṣíìnì ń bẹ.
5: Fọ́yìn máṣíìnì náà ń bẹ pẹ̀lú.
4: Ó pọ̀ jaburata.
5: Wọ́n ta yóò lóríṣiríṣi.
4: Mánikìn wà bẹ̀rẹ̀kẹ̀tẹ̀.
5: Àti obìnrin àti tokùnrin ẹ̀ ló wà.
4: Wọ́n tún máṣíìnì tó bá ti bàjẹ́ ṣe.
5: Wọ́n ta ẹ̀yà ara máṣíìnì ránṣọ lóríṣiríṣi.
4: Machine parts.
5: Scissors wà lóríṣiríṣi.
4: Àwọn náà ni major distributor fún gbogbo butterfly machine.
5: Àti Ime industrial sewing machine.
4: Fún gbogbo ìpínlẹ̀ Ondo káàfàtà.
5: Ojo ti pa igun wọn bọ̀, ojo ti pa nínú cattle machine ṣe.
4: Kata machine.
5: Kata ẹ̀yà ara machine.
4: Àgbàlagbì
5: tọ́jú àgbàlagbà. Lọ ni wọn pẹlú
4: ìbẹ̀rù olúwa àti òtítọ́ ni wọn fi ń ṣeṣẹ́ ti wọn.
5: Onírúurú machine tí ẹ bá fẹ́ bèrè lọ́gán ni wọn gbé síta fún yín.
4: Exporter and importer ni wọn.
5: Ẹ kàn sí wọn ní sábò òdòjọ Kakura Old Garage.
4: Ẹ̀yẹ wọlé láti Old Garage.
5: Ilé kẹta
4: ni ọwọ́ ọ̀tún ni ọ́fíìsì wọn wà.
5: Ẹ bèrè Heidi lọ́gán ni wọn náwó síbẹ̀ fún yín.
4: Bákan náà ni ẹ̀ka iléeṣẹ́ wọn wà ní àràkálẹ̀.
5: Láàrin Maternity àti Ọba Palace Àkúrẹ́.
4: Telephone 0803251-3057.
5: Heidi ló ní olè ara olè ẹ̀mí òníjà ẹ̀ lọ́fíìsì yín àti ilé yín o.
4: Àmì ni kí ẹ ṣe.
0: Number to de odo ID re ni sabo. Owo na ni 080 32 51 30 57 0803251 3057. Ema kun won ke se ma ba won do ke lo ra machine be. Hello. Ega son o. Oruko yin bi la tin pe wa. Kini break bayi. Ah, mi o gbo yen ma binu o. Hello.
6: Hello.
0: Hello. Mi. Mo sha, e ma so re yin lo to ba break ma ko te. Mo gbo yin. Eje ma ku apa network yo da 0805 meta 1 mary 0 0706677 1822 oni number to se be to debi iride oni bara loruko ti eto yin je baba wa yen soro kan lo lekan mi o gboro won dada awon to ba n gbo wa lo le amo wa mo pe wa a gbo dada won ni o depend lori bi eniyan se ri owo ta oja ati bi to ti ri owo ta oja won la fi mo boya ohun asare lu ni gbanjo abi ohun a dinwo eku mo da bi pe nkan ti mo gbo ni call won lekan ni eyin na ta ba fe da si eto yi 0805 meta 1 mary 0 ayin na fe polowo oja lori eto yi ni number temi ni 081 3055 6381 081 3055 6381 oni number temi a ma obe ni tori pe obe ni besu atelese abe ni ije se ani to din owo oja ku so ba oja je ni iyawo eyan si ma se be wa ma gbogun ti pe kilo de to wa nta itakuta rai olopa eleran o le ku eto sa akinyele blessing won pa geri nwo mi loju mejeji kini ero ti yin 0805 meta 1 mary 0 1 oni number to se be to wo bi hello e ka san hello agboyun e lo ati loruko ti mo nje eke kiki yun omo ijoba orun hello e ma soro yin mo gbo yin hello e ka so mo gbo yin sa hello e a leto ko sore wa mo so yin mo gbanu dake mo so yin mo duro na gbedake mo gbedake se mo gbedake le ku lowo gbedake mo gbedake se mo gbedake le arun lowo bi mo je ki eto mi ko le se be ko le gori atehun ni obe ni besu atelese abena arin la ni teruku ni teruku won e fa teruku e fa teruku won ni ko petiti eruku irin abo ti e fa mole igunugo ni jebo eni ko yojo eni jakala magbo ni jebo eni ko yojo eni je eni alelele ta ori mu eni atititi ti osubu awon yoruba bo won ni eran obirin si tori awon lo se be lo mo iku to pa lagbara dada oluwati loruko ti mo nje kekeke yin omo ijoba orun number temi ni 081 3055 6381 081 3055 6381 lori facebook dada oluwa tuyi kikiyin omo ijoba orun number to di odobura singer ti won ta machine re ni sabo ati ni arakale ni eyin ile oba ni arakale o na ni 080 3251 3057 oni number to di odobura singer ti won ta machine lori sirisi won de tun tu machine se e ma pin won na bayi o dabo o di ojo mejo la tun ma se be la tun ma pade lori eto ta pe ni iriri onibara customers experience nigba ta tun ma se be ta tun ma mu akuri mi wa ni ojo mejo e o ma be ni o awa na yo si mo se be a o si ma wa ni agba olohun o dabo bye for now e se gan ni o

abalo ababo gbogbo oro ti won so sira won ni ile iwosan audu yi pada biri ko duro gbo iyoku mo o siyan ko duro gbo be o yi biri o jade kuro ninu gbongan na la pade pe pada oni audu o ti fe se awa si o asa ajo wa ni bawo ni iwo nikan se le ma lo audu ba dan oni e le ma lo bi oro ba tun ku nigba to ba ya won wa pe o tabi ki ranse si o oro ti pari bayi na la pade wa ni iro o audu agbedo olorun ma je iwo funra re lo gbe mi pada si ile mi ni idi aro o si di igba ti mo ba ri loya mi ki n to mo bi won ti se lori oro iba loruko je leyi to fun mi lekan gbogbo ibadan lo pejo si ibi ti o ti pe mi ni apaniyan o wa fe tu mi sile ni koro nihin o n tan ara re je ni o n o le je ko ma lo be yen wa gbe mi pada fun are audu na down oni wo awako wa gbe won lo si idi aro ki lapade ko je ki o pari oro tin so o wa ni oro awako ko ni eleyi o iwo fun are lo ka lo won puro mo pe o segbon se o nudi eniyan melo lo fe fi idi re han pe ro ni won pa mo o bi o si tile ti bere si fi idi re han gbogbo eniyan ni won so pe were ti de si o iwo fun are lo lo kede ni idi aro pe nki se apaniyan ni gbangba ile mi lo ti lo fi enu re tu ba pe ibaje mi lo se lekan pe oro ko ri be rara audu ko dahun mo o pe inda o wa nwi lo pe awako bi won pada leyin eyi lai mo pe lapade ati tafantele ohun o nwi pe akoba ni awon olowo fo won yi oni ro gbogbo won wa doju ti mi laarin awujo ti nurse a jaje ku kan fi idi mi jale bi apere re ari fin la ṣùgbọ́n kí ni mo lè ṣe nígbà tó jẹ́ pé èmi ni mo fà á bí mo bá wà lórí ẹ̀tọ́ mi dókítà àṣẹ̀ṣẹ̀dáyé kan tí kò tó ọmọ ẹgbẹ́ mi lè máa jágbe mọ́ mi bẹ́ẹ̀ yẹn lápàdé dàrúdàpọ̀ yẹn náà sì tún wá ń fi mí ṣe yẹ̀yẹ́ ẹjọ́ ọ̀wọ̀ wọn a ní bí àgbàlagbà tó sọ àgbàdo mọ́dì ló sọ ara rẹ̀ di aláwàdá adìyẹ ara ìyá iṣẹ́ náà ni gbogbo rẹ̀ ṣá ìṣù ẹni ní tọwọ́ ẹni bọ̀pọ̀ ọ̀tí àgbàdo kò sì lè tán nínú ọmọ àparò láéláé lápàdé ń gbọ́ gbogbo bí audu karimu ti ń dá sọ̀rọ̀ ó rẹ́rìn-ín músẹ́ lẹ́yìn rẹ̀ audu náà jọsẹ̀ mọ́lẹ̀ lọ níwájú ìwú rẹ̀ ń bínú ó ń fẹsẹ̀ halẹ̀ ó lè bu olówó rẹ̀ jẹ bí lápàdé tún rántí ọ̀rọ̀ tí tàfà sọ láàárọ̀ ọjọ́ náà tí òun pè ní ìrégbè bí audu bá rọ́nà rẹ̀ ni ìbá lọ ti òun mọ́lé báyìí òun ni ìbá fi ìkanra ohun tí ojú rẹ̀ rí ní ilé ìwòsàn mọ́ ṣùgbọ́n bí ọ̀rọ̀ tàfà àwòmọ́jú lẹkùn ń wo ẹyẹ òkè a kìí pa igun bọrí a kìí fi àkàlà màgbò bọ́ òṣè erin ti kúrò ní ẹran àmúpaléyá.

0: iléeṣẹ́ Glo 99.1 FM lẹ́ ń gbọ́ yẹn. Àtòrí tó sẹ́tò kí dómúdómú tó rinlẹ̀ dòdòdò. Pẹ̀lú àwọn ojúlówó ètò àti ìròyìn tí wọ́n ò manipulate pẹ̀lú àwọn àsọbú àsọrégé àsọṣègbè. Gbogbo báwọn kọ́rẹ́ǹtà fi ẹ̀sìn bá ṣe rí gangan gẹlẹ́ ṣe máa gbọ́ láìsálẹ̀ mọ́ àfàmọ́ àbùmọ́ àti àyọkúrò. Glo FM yìí máa gbá yo. Ẹ wò ó. Rédíò amìlú títì tó kárí ayé lélẹ́yìí sá. Ó yá máa tẹ̀síwájú kí dédé ó máa glo papọ̀.
1: Oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọ́n yọ. Rédíò àwa ara wa ni jọ̀ọ́.

kò sí àníàní wípé òṣèlú ló ti gbòde kan lórílẹ̀-èdè Nàìjíríà ìpolongo bó ti ń lọ lọ́kan òjọ̀kan yálà sí ipò gómìnà ilé ìgbìmọ̀ asòfin àgbà àti àwọn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ tó mọ ètò ìdìbò sípò ààrẹ gbogbo ẹ̀ lọ́dún 2027 ṣùgbọ́n ìpalẹ̀mọ́ ẹ̀ àti òkìkí ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà ló ti ń jalè jakò báyìí tá a sì ti ń gbọ́ ọ̀rọ̀ látẹnu àwọn olùdíje lọ́kan òjọ̀kan lónìí lórí ètò gbàgede òṣèlú ní Kanni Glow 99.1 FM ìjàpọ̀ ẹ̀ tìtàkùrẹ́ a tún máa gbìyànjú láti fi tó yín létí ọ̀kan òjọ̀kan àwọn ọ̀rọ̀ tí ń lọ lágbọ̀n òṣèlú wa gẹ́gẹ́ bí ó ti kan àwọn olóṣèlú àti àwọn ẹgbẹ́ òṣèlú tó fi mọ́ ìmúra sílẹ̀ iléeṣẹ́ elétò ìdìbò ní fọnáfọṣù náà ni a ti tẹ́tí gbọ́ ìròyìn tó ní ṣe pẹ̀lú títari àkọọ́lẹ̀ àwọn olùdíje tí ó fi gagbága nínú ètò ìdìbò tí wọ́n fẹ́ lọ sojú àwọn aráàlú nílùú Abuja yẹn nílé ìgbìmọ̀ asòfin méjèèjì yún rep ẹ̀yìn house of representatives àti senate àpapọ̀ iye tí iléeṣẹ́ inec tari síta tí wọ́n jẹ́ olùdíje káàkiri àwọn ẹgbẹ́ òṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà sílé ìgbìmọ̀ asòfin méjèèjì yìí náà ni wọ́n jẹ́ 4408 ìyẹn 4408 ni àpapọ̀ àwọn olùdíje tí wọ́n ń lọ sí yálà ilé ìgbìmọ̀ asòfin àgbà tàbí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin nínú wọn ni 6,500 ìyẹn 1195 ni wọ́n jẹ́ olùdíje àti wọ́n lọ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà yẹn senate àti 7,347 ìyẹn 3,213 ni wọ́n lọ sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ni wọ́n máa fi gagbága gẹ́gẹ́ bí olùdíje gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ àti orúkọ ti iléeṣẹ́ inec tó tari síta nínú àwọn tí wọ́n fi gagbága láti lọ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà yẹn senate nínú wọn láti rí 84,000 yẹn 1,080 ni ó jẹ́ ọkùnrin nínú wọn nígbà tí obìnrin tó jẹ́ olùdíje jẹ́ 115 bákan náà ní ti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin yẹn house of representatives ẹni tó jẹ́ àwọn olùdíje tí í ṣe ọkùnrin jẹ́ 2,885 nígbà tí àwọn obìnrin jẹ́ 308 yẹn 328 ni àwọn olùdíje tó jẹ́ obìnrin tó fẹ́ fi gagbága lọ sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ṣùgbọ́n ní ìpínlẹ̀ Ondo iléeṣẹ́ inec náà ti tari orúkọ àwọn tí ó máa fi gagbága fún àwọn ilé ìgbìmọ̀ asòfin àgbà lọ́kan òjọ̀kan àpapọ̀ wọn gẹ́gẹ́ bí àtẹ̀jáde látọwọ́ àjọ inec ni ó jẹ́ 122 tó sì jẹ́ wípé ẹni tó jẹ́ adarí ẹ̀ka ìṣètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn olùdìbò àti ìlú koro ní iléeṣẹ́ inec yẹn Ògúnṣẹ̀yẹ Ọláyinka ló fi eléyìí léde lónìí àti ṣe ọjọ́ àìkú lórúkọ commissioner fún iléeṣẹ́ inec ní ìpínlẹ̀ Ondo ìyẹn ọ̀mọ̀wé Mutiu Agboke tí wọ́n sì ní wọ́n sì ké sí àwọn ẹgbẹ́ òṣèlú láti lọ sí iléeṣẹ́ inec fún láti lọ fojú gan ní àwọn olùdíje wọn tí wọ́n bá fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ wọ́n ní ṣáájú ni wọ́n ti kọ́kọ́ kéde àwọn olùdíje sípò ààrẹ tó jẹ́ 18 gẹ́gẹ́ bí àtẹ̀jáde iléyìí tí wọ́n tari síta lónìí a máa mẹ́nuba ìmúrasílẹ̀ àti ìpalẹ̀mọ́ iléeṣẹ́ inec fún ètò ìdìbò ọdún 2027 ṣùgbọ́n bí ètò ìdìbò yìí ti ń bọ̀ lọ́nà ni àwọn èèyàn ti ń kọminú lórí ọ̀nà àti ìṣọwọ́ ṣe òṣèlú àwọn olóṣèlú ní pàápàá ọ̀rọ̀ àti ìwàsí àwọn olóṣèlú kan eléyìí ló fojúlédè níbi tí àjọ kan tí kì í ṣe ti ìjọba léyìí tí ó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn káàkiri àgbáláyé táwọn sí Amnesty International ni wọ́n ti jáde abẹ́nu àtẹ́lu ohun tó ṣẹlẹ̀ sí Peter Obi ní ọ̀sẹ̀ ta lùtọ́ yìí nígbà tí wọ́n ní àwọn kan ni wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ìdíwọ́ ohun ìdènà fún Peter Obi láti wọnú ìpínlẹ̀ Benue níbi tó ti fẹ́ lọ ṣe àbẹ̀wò ẹ̀ńlẹ́ńbẹ̀hún sí gẹ́gẹ́ bí ohun tí ikọ̀ ìpolongo Obi Kwankwaso Movement wí wọ́n ní ìlú Yewata ló ń lọ
ati nkan kan ti o fe lo se ni ipinle Benue sugbon ajo Amnesty International won benu atelu bi awon kan ti da Peter Obi duro lati ma se wonu ipinle Benue ati on to ni se pelu won ni leyi na lo se se ko se akoba fun ifesemule ijoba warawa ati to se se ko to ku na lasigbo ninu eto idibo ti nbo lona fun 2027 koda won so won lo awon ide ile eto nipon lati benu atelu on to waye yi sugbon ma wo bi pe ati ngbo atawon kon so awon oro alufansa lotun losi a ki gan ni ipolongo iboye ko dale lori ati menuba lawon eto wa lawon asiko kan sugbon da bi eni wipe opolopo lo ti won ko minuba wipe eto dibo ti sumo ati nri awon oro to sese ko fa gbomi si omi oto ati nri iwasi ati iko bi ara si awon loselu to sese ko mu gbodun ro so dani ki wa gan ni o ye ko je ojuse awon ni oro kan lati domi pa na ohun to sese ko ma rugbo bo bayi iyan lagbon oselu ni imura sile to the bodun 2027 ohun to tu fara pe ohun ta tu menuba loni lori eto gbagede oselu lo le nse pelu oro ti eni to je oludije sinu egbe ni okan lara awon omo ye sipo are lori the Nigeria lori 2027 bayi unu yun omo yele showo re o se ileri wi pe ti awon omo Nigeria ba fi ibo gbe ohun wole lori 2027 oni egberun lona 500 naira ni o je owo osu osise losu iyan owo osu to kere ju minimum wage oni koda o se ileri ina electriki fun wakati 24 gbako fun gbogbo ojo be gege ni oni ohun yo ko a million kan ya ibugbe iyan ile fun saujo lati le mu adeku de ba isoro ti yan koju nipa oro onilede a ma se a tun ma yiri irufe ileri iwo nje se fife kotona fun ni ni tabi so se se ni bi ojo ojo mode ni orilede Nigeria a ma gbe yan ewo na lapakan eyi na to tu je bi kuku omo lodun toni gege be ti mo pe baba ti nwo ohun to ni se pelu agbon oselu la tu ma wo ohun to nlo ni eka isejoba eto eko ni a ma gbe siwaju wa lori eto gbagede oselu fun toni nipa biboju wo ohun to nlo leka isejoba ni bi awon omo o ti ma wole lola jaki jado awon ile eko yala ti girama tabi ile eko alakobere ni ipinle Ondo kila awon eto ijoba ati lawon asiko kan agbo nipa alaye ati oro ti awon to wa ni eka isejoba so nipa ipalemo ati murasile ati ohun ti won se atawon atuto tun waye leka eto eko ni ipinle Ondo ama menubele na loni lori eto gbagede osiru ni Kone Glo 99.1 FM

0: jẹ́ lórúkọ àwọn tí àjọ tukọ̀ ètò gbàgede òṣèlú fún tòní ni mo fi ń kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò lónìí adébọ̀wálé ọláṣẹ ní lórúkọ tí mò ń jẹ́ mò ń kí yín ẹ ṣeun tẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ lè kọjá sójú òpó facebook kí ẹ tún máa tẹ̀wájú láti máa gbádùn ètò gbàgede òṣèlú tó bá sì ní àríwísí tàbí ohun tí kò hùn tẹ fẹ́ fi tó wà létí gbogbo ayé ló gbà yín lójú òpó facebook wa glow 99.1 fm àkúrẹ ẹ ṣeun tẹ̀ ń tẹ́tí gbọ́ wa ní báyìí ẹ jẹ́ kí n máa gbé olùwòye ọ̀rọ̀ tí ń lọ láwùjọ àti agbọn òṣèlú kí àjèjọ máa pẹ̀ kẹlu àwọn nǹkan tí ń lọ lákòókò yìí ọmọọba níràn bèbè kó àmójúba òpin ọ̀sẹ̀ ọjọ́ àìkú àti kó àmójúba ìmúrasílẹ̀ ìwọlé àwọn ọmọ lọ́la ẹ bá ń káwọn ara lé.
1: Tán atọ́kùn akínyìn ẹ̀kú rọ̀lẹ́ o àsìkò ìsinmi ni akínyìn ọgbà ara lé o àtúndúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba aláwòrán bíi ọba àṣàkáyé ọ̀hún àjíkẹ́ ọ̀run àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó tún fún wa láǹfààní kan ṣoṣo àwà láàyè gbogbo ìgbà tèmi bá ti rí ọjọ́ kan tuntun ló máa ń yà mí lẹ́nu pé ọlọ́run ò tún ṣe o torí téèyàn bá ti sùn lálẹ́ kò sí garanti kò sí assurance wájú láàárọ̀ ọjọ́ kejì àdúpẹ́ ọlọ́run àtúrí ìsinmi ìkejì nínú oṣù kẹsàn-án ẹ̀yin ara ilé o ẹ tó jẹ́ àjọṣetò nítòsán ẹ ṣeun.
0: Ọmọọba níràn bèbè kò fẹ́ sí ọ̀sẹ̀ kan báyìí tí a ò ní rí ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tàbí ìhùwàsí àwọn olóṣèlú tó lòdì sí ìlànà àti àgbékalẹ̀ ìjọba àwarawa kí ni mo fi sọ bẹ́ẹ̀ ni pé lọ́sẹ̀ tó kọjá lórí ètò yìí a mẹ́nuba àwọn ọ̀rọ̀ àlùfàǹsá kọ̀ọ̀kan tí ń tẹnu àwọn olóṣèlú jáde sí àwọn alátakò àti ìhùwàsí àwọn olóṣèlú kan bó tilẹ̀ pé púpọ̀ nínú wọn sọ wípé àwọn èèyàn ló fẹ́ lójú ju bí wọ́n ti lérò lọ ṣùgbọ́n síbẹ̀ à ń rí lójoojúmọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ lónìí lọ́sẹ̀ tó kọjá a rí ìhà tí bó tilẹ̀ pé àwọn kan fi ẹ̀sùn kan ìjọba ìpínlẹ̀ Benue wípé àwọn ni wọ́n jẹ àwọn ni wọ́n di Peter Obi lọ́wọ́ láti máa ṣèwọ ìpínlẹ̀ Benue bó tilẹ̀ pé ìjọba ìpínlẹ̀ Benue ni rárá ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ wípé àárín wọn ni gbọ́nmi sí omi ò tó ti ni ló ti ṣẹyọ ṣùgbọ́n àjọ Amnesty International ló wá ń lọ ogun tó sì ní tí wọn ò bá bójútó bí nǹkan ṣe ń lọ báyìí àfàìmọ̀ ohun tí à ń ronú akàn sí kó má bẹ jáde nínú ètò ìdìbò 2027 nípa àlàáfíà àti ohun tó ní ṣe pẹ̀lú ìlọ́wọ́rọ́wọ́ ètò ìdìbò náà a kí ni ìròyìn nípa bí ìpolongo ìbò ṣe ń wáyé láàrin àwọn olóṣèlú ọ̀rọ̀ tí wọ́n ń sọ síra wọn aṣáájú wọn ti bọ́wọ́ lu ìwé àdéhùn alálàáfíà ṣùgbọ́n má ṣe fi àyè mímọ̀ọ́mọ̀ dínà mọ́ olùdíje kan láti má rìn sí ibì kan jíjáde síta gbangba láti sọ pé ìpínlẹ̀ báyìí ìjọba àbílẹ̀ báyìí tẹgbẹ́ òṣèlú báyìí ni kí ni bóun lẹ ṣe rí irú òṣèlú tàbí ìṣọwọ́ṣe òṣèlú tí ó fẹ́ máa gbilẹ̀ láwọn àkókò báyìí níbi ìpolongo ìbò àti ìpalẹ̀mọ́ ètò ìdìbò 2027 bí ó ti ń bọ̀ lọ́nà.
1: Ó ṣe ní láàánú pé ibi tá a tún bára wa lélẹ̀ kò wá jẹ́ tuntun ṣá o ẹni tó bá mọ ọ̀rọ̀ bí ọgbẹ́ ọ̀rọ̀ Nàìjíríà ti jẹ́. Ó máa ń lọ́mi lára ó dẹ̀ máa ń kọ́ mi lẹ́nu láti máa sọ gbogbo ìgbà pé àfi tèmi ò bá ní tanra mi mí lè sọ bóyá àwọn ọmọ Nàìjíríà lè tanra wọn bọ̀ Nàìjíríà ò tẹ̀síwájú àwọn ìgbéléwọ̀n téèyàn fi ń wo orílẹ̀-èdè tó ń tẹ̀síwájú kò mi ò rí ṣàsún síwájú wọn ni ọlá ń rí iwájú là ń rí kò yẹ kí èèyàn máa padà sẹ́yìn tí àná èèyàn tó bá ti ń dájú òní lọ ó yẹ kó nítàn máa fúnra 1993 presidential election June 12 was 100%

0: ilé iṣẹ́ glo 99.1 FM lẹ ń gbọ́ yẹn
1: àtòrí tó sẹ́tò kí dómúdómú tó rin ilẹ̀ dòdòdò
0: pẹ̀lú àwọn ojúlówó ètò àti ìròyìn tí wọ́n manipulate pẹ̀lú àwọn àsọbú àsọrégé àsọṣègbè gbogbo báwọn kọ́rẹ́ǹtì àfiyèsí bá ṣe rí gangan lẹ ṣe máa gbọ́ láì sálẹ̀ mọ́ àfàmọ́ àbùmọ́ àti àyọkúrò glo FM yìí máa gbá yìí o ẹ wò ó rédíò amìlútìtì tó kárí ayé lélẹ́yìí sá ó yá máa tẹ̀síwájú kí dédé ó máa glo papọ̀ papọ̀ bẹ́ẹ̀.
2: Àkójọpọ̀ ìròyìn ní tìbútòrò orílẹ̀-èdè wa la mútọ̀ yí wá.

ìròyìn kan náà lélẹ́yìn tó jẹ́ ti o tún bẹ̀ ni iwájú mi báyìí èyí ni láti àwọn ìròyìn náà tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọ lẹ́yìn kristi náà ni o ọ̀kan nínú àwọn ìkankan lẹ́yìn tó ti jẹ́ wípé ó ti fi ìgbà kan jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí èyí ń sharik kihan ó mọ̀ ti sọ ìdí pàtàkì tí òun fi kúrò nínú ẹ̀sìn islam tó ń lọ padà wá lọ di ọmọ lẹ́yìn kristi o ní nítorí wípé òun fẹ́ràn òtítọ́ àti òdodo ju àṣà àti ìṣe lọ ẹni tí ó ti fi ìgbà kan jẹ́ mùsùlùmí èyí ń islam tó tún jẹ́ wípé òun náà ló jẹ́ ọ̀kan nínú àwọn tí ó jẹ́ ọmọ lẹ́yìn kristi tí mọ̀ ń gba orí ẹ̀rọ ayélujára ṣe onírúurú àwọn nǹkan ńbẹ̀ òun náà ni ó ti sọ pàtàkì àti ìdí pàtàkì léyìí tó jẹ́ wípé tí ó mú kí òun kí ó kúrò nínú ẹ̀sìn islam kí òun sì yan ẹ̀sìn èyí ń kristi èyí ń kristẹni tí òun fi yàn án láàyò jẹ́ kó di mímọ̀ òun ni ṣe rí lótìtọ́ àti lódodo òun ni òun máa ń fẹ́ràn òtítọ́ àti òdodo ju wípé kí ènìyàn kí ó máa tẹ̀lé àṣà àti ìṣe àti wípé àwọn ẹ̀sìn tó ń ti tí wọ́n ti tọ́jú òun dàgbà òun ni ẹ̀sìn tó dàbí ìgbà tí wọ́n bá sọ wípé àṣà àti ìṣe nìkan òun náà ni wọ́n mọ̀ ń bẹ̀ ṣùgbọ́n tí òdodo àti òtítọ́ kan tí ò sí nínú gbogbo àwọn ọ̀rọ̀ wọn nínú ọ̀rọ̀ rẹ̀ tí ó sọ lórí àwọn ọ̀rọ̀ kan tí ó jù sí orí fọ́nrán ẹ̀rọ ayélujára léyìí tó jẹ́ pé tí ó ti lu gbẹ̀pá bámúbámú kì í jẹ́ kó di mímọ̀ nígbà tó jẹ́ pé tí ó fi ń ṣe ìṣírò lórí ìrìn àjò ẹ̀mí èyí ohun tó ti rìn sẹ́yìn ó jẹ́ kó di mímọ̀ ó ní inú ẹ̀sìn mùsùlùmí níbẹ̀ gangan ni wọ́n bí òun sí níbẹ̀ gangan náà ni wọ́n ti tọ́ òun dàgbà kó tó di wípé òun wọ́n bẹ̀rẹ̀ sí ń béèrè àwọn ìbéèrè kan ní ọwọ́ ara òun wípé ṣe èèyàn máa jogún ẹ̀sìn ni àbí bó ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó wà ní nígbà tó òun wárimọ̀ wípé nígbà tí òun wá ti bẹ̀rẹ̀ sí ń ṣe ìjíròrò lọ́kàn ọ̀yà òun òun wá bẹ̀rẹ̀ sí wípé ó dáa kí wá ni ìbéèrè kí ni ìdáhùn sí ìbéèrè yìí ó ní èyí lòun wá fi lọ tó wọ́n bẹ̀rẹ̀ sí wo àwọn ẹlẹ́sìn èyí àwọn ọmọ lẹ́yìn kristi tí wọ́n ṣe ẹ̀sìn kristẹni wípé ọ̀nà tí wọ́n gbà tí wọ́n fi ń ṣe ẹ̀sìn yóò dàbí ẹni wípé òdodo ń bẹ nínú èyí tí ń ṣe ti ẹ̀sìn wọn ọ̀hún ó ní èrèdíre tí òun fi wò níwò wípé ó dáná ẹ jẹ́ kó nǹkan kó ń kúkú pàkìtì mọ́ra kó ń kúrò nínú ẹ̀sìn islam tó ń ti ń sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí òun ó lọ darapọ̀ mọ́ àwọn ọmọ lẹ́yìn kristi kó ń sì máa sin kristi jésù olúwa wa kí à ń jẹ́ kó di mímọ́ òun ni nítò lótìtọ́ àti òdodo oníṣẹ́ rí ìpinnu yìí ó lágbára púpọ̀ púpọ̀ kì í ṣe ohun tó rọrùn láti ṣe ó ní wípé kéèyàn kó tó kúrò nínú ẹ̀sìn islam kó wá di wípé ó lọ di ọmọ lẹ́yìn kristi ó ní onítọ̀hún yóò jà fitafita ó ní ní pàtàkì láàrin àwọn mọ̀lẹ́bí rẹ̀ ó ní ká mọ̀ parọ́ tanra wọ́jọ́ ó ní àìmọye àwọn ìpèníjà tó jẹ́ pé tí òun ti kojú kó tó di wípé òun wá ṣe di ẹni tí ó di ọmọ lẹ́yìn kristi di òní yìí ó nítorí wípé òun fẹ́ràn òtítọ́ ó ní bíbélì sì jẹ́ kó di mímọ̀ fún òun wípé ìwọ yóò mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ ọ́ di òmìnira ṣe rí ìròyìn yìí àwọn ọ̀rọ̀ míì ṣì ń bẹ́ńbẹ́ o léyìí tó jẹ́ pé ti o sọ tí ó sì fi léde ẹ lọ sí ọjọ́ ewé kan èyí ò ní ìtàkùn tí ń ṣe àtẹ̀jáde àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ lẹ́yìn kristi ẹ jẹ́ kí n sọdá lọ sí ojú ọjà báyìí kàdé iléeṣẹ́ yomes pins chemical èyí ò ti ń po àwọn ọ̀dà tí kì í ṣe olómi ṣòro ẹ jẹ́ kájọ̀ débẹ̀ náà mọ̀ ń padà.

0: gbèsè ọ̀dà ìbá àjẹ́ ti emotion tàbí ti gloss gbogbo rẹ̀ ló pin ti mú sọ́dọ̀ wọn imported sì ni kì í ṣe tilẹ̀ yìí wọ́n wà ní afúnbí owó street old garage nítòsí matador opposite neighborhood market off arakale road akure ondo state ẹ̀yin alára tuta àtẹ̀yìn lódindi lódindi ẹ máa bọ̀ ní yomes chemical paint owó ọjà wa kì í kánni léegun ẹ̀yìn ọ̀dà náà ọ̀dà tí a bá fi chemical wọn pò kì í pin yìnkì bẹ́ẹ̀ ni kì í sì ń di olómi ṣooroṣo tẹnu kọ́tẹ́ ti bọ̀lì kọ́ nínú àwọn tí ń ta chemical paint nílẹ̀ yìí yomes paint chemical international ni ọlọ́run gbà fún nígbà gbogbo ẹ wá kẹ́ ẹ wá bá wa dòwò pọ̀ kẹ́ ẹ mọ̀ pé rere ni olúwa we will satisfy you in all ways ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ra old sales àti retail sales ẹ̀dínwó lọ́jà wa bade kódà bẹ́ẹ̀ bá ṣe ń kàn sí wa tó bẹ́ẹ̀ náà ni reward yín yóò gà dára tó number wa rè é 0806729208 tàbí 0813931907 yomes paint chemical ló ní ara rẹ lèmi àtẹ̀yìn yóò fi lólé ayé wa gbó o.
1: Gbogbo ẹyin ti sọ wípé ẹ fẹ́ kàn sí ilé iṣẹ́ Yomes Paint tí ẹ máa ń sọ ní gbogbo ìgbà wípé àwọn nọ́mbà wọ̀nyí wípé bóyá ó máa ń ṣe díẹ̀ fún yín láti kọ́lẹ̀ ẹ mú takàndá yín àti gègé yín kẹ́ ẹ kọ́lẹ̀ báyìí lẹ́rọ̀ nọ́mbà tó jẹ́ pé nọ́mbà gangan tí máa ń bẹ lọ́wọ́ Yomes Paint Chemical ní gbogbo ìgbà ní gbogbo àkókò kì í ju sẹ́ẹ̀tì nílẹ̀ òun fúnra rẹ̀ ni máa ń gbé òun náà ni 0806-7229-2008 ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí ọ 0806-7292-0008 bẹ́ẹ̀ bá ti ń pè wọ́n fúnra lára wọn àwọn náà ni ọmọ gbé kò dẹ̀ sí gbogbo àwọn nǹkan tí wọ́n ń pè ní kẹ́míkà tí wọ́n fi ń pò ọ̀dà àti àwọn kẹ́míkà míì gan tó ń bẹ ńbẹ̀ tó jẹ́ wípé tí ẹ bá nílò rẹ̀ tí wọ́n tó fi ń ṣe àwọn nǹkan míì tí ẹ bá kàn sí wọn tí ẹ bá pè wọ́n lórí nọ́mbà wọn ó ṣe àlàyé rẹ̀ fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ kí àtúnwò ìròyìn kan kó tó di wípé n ó ṣe ojú òpó lẹ̀ fún gbogbo àwọn ọmọ ọlọ́run àti àwọn ọmọlẹ́yìn kristi tí ń gbọ́ mi tí ń gbọ́ ìkànnì alálùbáríkà yìí glow 99.1 fm tá ń bẹ ní ìjàpọ̀ ìròyìn kan mọ̀ lélẹ́yìí o ní ojú ewé kan èyí ò ní ìtàkùn ti christian daily international ti ń ṣe àtẹ̀jáde àwọn ìròyìn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọlẹ́yìn kristi ilé ẹjọ́ mọ̀ ti da àwọn arákùnrin mẹ́ta kan léyìí tó jẹ́ wípé tí wọ́n ti dá lẹ́bi tẹ́lẹ̀ wípé ń ṣe ni wọ́n jẹ̀bi ẹ̀sùn ṣíṣekú pa tọkọtaya kan tí ń jẹ́ ọmọlẹ́yìn kristi ní pakistan ó ti dá wọn láre o ilé ẹjọ́ tó ga jùlọ ní orílẹ̀-èdè pakistan ló ti ṣe ìdájọ́ ti pàṣẹ nínú ìdájọ́ rẹ̀ tó ṣe ní ọ̀sẹ̀ tó kọjá yìí léyìí tó jẹ́ pé tí ó ti ṣe àyípadà ìdájọ́ ikú tí wọ́n ṣe fún àwọn ènìyàn mẹ́ta kan léyìí tó jẹ́ pé tí wọ́n ti ṣe ìdájọ́ ikú fún ní ọdún 2014 tí wọ́n sọ wípé ńṣe ni wọ́n dáná sun àwọn tọkọtaya èyí òun kan tí wọ́n sì jó wọn di eérú lẹ́yìn ìgbà tó jẹ́ pé tí wọ́n ti fẹ̀sùn kàn wọ́n lọ́nà èké wípé ńṣe ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ òde sí orúkọ ànábì wọn ni àwọn ẹni tí ó jẹ basharat mashir léyìí tó jẹ wípé tí ó ń bẹ níbi ìdájọ́ ọ̀hún nílé ẹjọ́ tó ga jùlọ ní orílẹ̀-èdè pakistan ọ̀hún tó jẹ pé tí ó jókòó ìjókòó ní ọjọ́ ọjọ́bọ̀ tí ó kọjá yìí ní ọjọ́ ọjọ́bọ̀ èyí ti ń ṣe ọjọ́ kẹsàn-án oṣù keje ó jẹ kó di mímọ̀ ó ní àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni bíi mẹ́ta kan tí onídàájọ́ malik shahzad ahmad khan tí ó jẹ adarí rẹ̀ ni wọ́n ti dá àwọn arákùnrin mẹ́ta ọ̀hún wọ́n dá wọn láàrin o lẹ́yìn ìgbà tó jẹ pé tí wọ́n ti parí àwíjàre wọn wọn jẹ kó di mọ pé àwọn olùpẹjọ náà ni wọn kùnà láti wípé kí wọn ní ẹrí máa gbé ìṣó ẹrí máa jẹmi ìṣó tó dájú láti fi gbé ẹjọ wọn lẹyìn látàrí wípé gbogbo àwọn ẹlẹrìí tó yẹ kí ó wà ní ìdúró òun náà ni ò sí ní ìdúró àti àwọn ẹrí kan tó jẹ pé tí wọn kó wá sí iwájú ilé ẹjọ ọhún òun náà ni ò dáńtọ nígbà tí òun jẹ kó di mímọ òun ṣe ẹrí ẹjọ kò tẹmi lọrùn léyìí tó jẹ pé ti àwọn ilé ẹjọ kan yìí tó bẹ ní agbègbè punjab tí ó ti ṣe nígbà kan tako àwọn ẹjọ́ ti ilé ẹjọ́ gíga ti lahore tí wọ́n ṣe tẹ́lẹ̀ òun náà ni wọ́n mọ̀ dànù bí omi ìṣàn wọ́ wọ́n tún wà ní ẹ̀wọ̀ àwọn nǹkan míì bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n sọ lórí ọ̀rọ̀ àwọn ènìyàn mẹ́ta léyìí tó jẹ́ pé tí wọ́n ti kọ́kọ́ dájọ́ ikú fún ṣùgbọ́n tí wọ́n tún wá dájọ́ dáláre wípé wọ́n ti jàre o wípé wọn ò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ó ń bẹ ní ojú ewé kan ní ojú òpó ìtàkùn tí ń ṣe àtẹ̀jáde ìròyìn tó ní ṣe pẹ̀lú ọmọlẹ́yìn kristi ẹ jẹ́ kí a ṣe ojú

gbàbí má gbàbẹ̀ gbàbẹ̀ má gbàbí ibì kan lè yàn ó gbà táì débi àwọn rè. Ẹyà sọ wa kẹ́ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì Glo 99.1 FM ìjàpọ̀ Àkúrẹ́ onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba ẹ̀jẹ̀ àjọṣe.

Adoluwa. Àwọn kan béèrè lọ́wọ́ mi, wọ́n ní ṣé ọkùnrin, wọ́n ní ṣé ó lè fẹ́ obìnrin tí ọkọ ọ̀run bá ń fíra. Ìyẹn já sí wípé ẹni tí ọkọ ọ̀run tó ń bàjà, wọ́n ní ṣé ọkùnrin ṣé ó lè fẹ́. Ọ̀rọ̀ ńlá lẹ béèrè yìí o, ṣùgbọ́n ọ̀rọ̀ ìníkọ́. Ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ wálé fòsàn.

0: ránṣẹ́ tó pè mí ní àná tó sọ wípé òun gba ẹrù lórí arúgbó kan. Ó ní arúgbó yìí gbé ẹrù dání, ó gbé ẹrù sórí, òun wá gbà á, òun wá gbé ilé orí padà. Ó ní kí ni ìtumọ̀ àlá yìí? Ìtumọ̀ àlá yìí ni wípé mo mọ̀ wípé ìránṣẹ́bìnrin yìí ń gbọ́ mi bí mo ṣe ń sọ̀rọ̀ ní àṣálẹ́ òní. Ìtumọ̀ àlá yìí ni eléyìí, múra gidi gan ni, ò kí o gbàdúrà kí o má ṣe ru ogun ológun. Mo ń bọ̀ ná ẹja ìdílé iṣẹ́ Aláàjì Jimoh Kajogbola, àṣẹ ọ̀rọ̀ kún fàyà kún.
1: Ẹ̀kalẹ́ bàbá.
2: Ẹ̀kalẹ́ o, ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ bá ti ń gbọ́ wa. Àánú Olúwa àtìlẹyìn rẹ̀ kó máa bá gbogbo wa gbé o.
1: Ẹ dárúkọ yín fún ọmọ Nàìjíríà.
2: Orúkọ tèmi ni Aláàjì Jimoh Kajogbola, tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ sí àṣẹ ọ̀rọ̀ kún fàyà kún. Wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni.
1: Ìránṣẹ́ kan ló kọ̀wé wá, ó ní òun bá ogun ìkórira, òun máa ń bàjà. Ó ní àti wípé níbi iṣẹ́ láti bí ọdún mẹ́ta sẹ́yìn, àwọn mẹ́fà ló ní ẹ̀tọ́ fún promotion. Ó ní wọ́n promote àwọn márùn-ún tó kù, ó ní wọ́n fòun sílẹ̀. Ìbéèrè lẹ́ẹ̀kẹta tí mo wá fẹ́ béèrè, kí ni wọ́n ń pè lógun ìkórira? Alákọ̀ọ́kọ́ ni pé ó lóun ń bá ogun ìkórira fira. Ó ní wọ́n promote àwọn márùn-ún bí iṣẹ́ pé wọ́n promote wọn. Ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì, kí ni wọ́n ń pè lógun ìkórira gan?
2: Ẹ ṣeun atọ́kùn. Ọlọ́run Elédùmarè, òun náà ni aláàbò lórí gbogbo ẹ̀dá. Ọlọ́run kò ṣe ààbò lórí wa. Lórí èyíkéyìí tí ń jẹ́ ogun tí ó bá ń kojú ẹnìkọ̀ọ̀kan wa, ogun ìkórira, kí wọ́n máa ti àwọn kan síwájú lẹ́nuṣẹ́ wọn, kóhun mọ́ kúrò lójú kan láàrin ọdún mẹ́rin, márùn-ún àbí jù bẹ́ẹ̀ lọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ogun ni kí Elédùmarè kó bá gbogbo àwọn tí bá ń kojú irú bẹ́ẹ̀, kí ó bá wọn yanjú rẹ̀. Alákọ̀ọ́kọ́ ńbẹ̀ nípa wípé èèyàn wà níbìkan, ó yẹ kó ti ní promotion, kò ní promotion. Gbogbo rẹ̀ kọ́ ni ogun àjẹ́ o, gbogbo ẹ̀ kọ́ ni ogun oṣó. Nígbà míì àfọwọ́fà ẹ̀dá máa fà á. Nígbà tí ó bá já sí pé gbogbo ọ̀nà tí àwọn ìyókù rẹ̀ ń gbà, tí wọ́n ń gbà jáfáfá, òun ò jáfáfá ńbẹ̀. Ọ̀nà tí wọ́n mọ̀ wípé àwọn ìyókù gbà kúnjú wọn, òun ò kúnjú wọn ńbẹ̀. Eléyìí a máa fa wípé káwọn kan kí wọ́n máa gbé wọn síwájú, kán sì fi ẹnìkan sílẹ̀ lẹ̀. Ọ̀kan nínú àwọn nǹkan tó máa ń fa irú nǹkan yẹn nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, òun náà ni kéèyàn ti wá pàdé ogun àwọn amániṣeni, afàìmániṣeni. Tó já sí pé ìwọ gan àwọ̀ á tún máa wò wípé tó bá jẹ́ pé nípa pé kẹ̀dà ò jáfáfá ni, tó bá já sí nípa wípé ká pọ́n àwọn aṣíwájú àwọn ọ̀gá lé ni, ó dájú wípé ìwọ náà ń gbìyànjú. Tó já sí pé àwọn tí ò wá dá tó ẹ, àwọn tí wọn gbàgbọ́ iye iṣẹ́ yẹn tó ẹ, àwọn tí wọn ní ẹ̀mí ìyànjú tó ẹ, ná wọn fógun ẹni bí dání. Àwọn Yorùbá ní ẹni bá dákẹ́, wọ́n ní tara rẹ̀ ó bá dákẹ́. Ẹni tí ó bá wá ti rí pé irú nǹkan bá ń ṣẹlẹ̀ sí òun, kò sí nǹkan tó nídìí ju pé kó nídìí ìmọ̀ràn bí wọ́n sì bá bẹ Ọlọ́run ọba kí wọ́n yọ irú nǹkan yọ inú ayé rẹ̀.
1: Fún àwọn tó bá ń kojú irú àwọn ìṣòro báyìí, ǹjẹ́ tí wọ́n bá wá sọ̀dọ̀ yín fún ìmọ̀ràn, ǹjẹ́ máa fún wọn ní ìmọ̀ràn tí gbogbo àwọn kinní yìí máa pòórá?
2: Ní agbára Ọlọ́run, ní agbára Ọlọ́run, ẹnikẹ́ni tó bá ń kojú irú àwọn ìṣòro wọ̀nyí, tí wọ́n bá dé ọ̀dọ̀ wa, a fún wọn nímọ̀ràn, àyípadà dáadáa ó sì

0: wọnú ayé wọn.
1: Ẹ wá yọ̀ǹda nọ́mbà yín fún àwọn ọmọ Nàìjíríà.
0: Nọ́mbà tó dé ọ̀dọ̀ wa, òun náà ni 08064874949. 08064874949. Àbí kí a pé 0701719-0786. 0701719-0786. Àwọn nọ́mbà tó dé ọ̀dọ̀ wa nìyẹn.
1: Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni wípé kí ni wọ́n ń pè ní ogun gbèǹdéke.
0: Kábíyèsí atọ́kùn abẹ Ọlọ́run ọba nínú àánú ẹ̀. Ogun gbèǹdéke, ogun tó burú jáì ni. Ogun tó lágbára púpọ̀ ni. Lápèjúwe yálà àfọwọ́fà ló fa ogun gbèǹdéke sínú ayé ẹ̀ ni, àbí kó jẹ́ pé àwọn ọ̀tá náà ni wọ́n fà á sínú ayé ẹ̀ kó lè ba ayé àwọn tí ń gbọ́ mi dáadáa. Òun náà ni wípé bóyá ẹnìkan ṣe àìṣedédé àbóṣe àṣìṣe àbóṣe ẹnìkan, ẹni yẹn wá jù sínú ogun yẹn pé ogún ọdún ló máa lò nínú ẹ̀ kó tó bọ́ ńbẹ̀, àbí ọgbọ̀n ọdún ló máa lò kó tó bọ́ ńbẹ̀. Atọ́kùn òun gangan sóun gan ohun tí wọ́n jù sínú ogun yẹn ni tán jù sínú ogun yẹn. Ọjọ́ mélòó gan ló mọ̀ tóun gan fẹ́ lò láyé? Tó bá tiẹ̀ wá jẹ́ pé tiẹ̀ wá mọ̀ pé ó ti rìn káàkiri, wọ́n sọ fún pé ó dẹ̀yìn ogún ọdún kó tó bọ́ nínú ogun tó ń ja ọ yìí. Ọdún mélòó lòun fúnra ẹ mọ̀ tó fẹ́ lò láyé? Nígbà tó gún ọdún yẹn bá pé gan, ọdún mélòó ló kù tí tó mọ̀ tó kù tóun fẹ́ lò lórílẹ̀ ayé? Ló fi já sí pé ogun gbèǹdéke, ogun tó burú jáì ni. Gbogbo ẹnikẹ́ni o gbọ́dọ̀ wá dúró de gbèǹdéke, torí pé ó ṣeé ṣe kéèyàn sáà máa kojú ogun kó máa wò pé òun ò bọnú ẹ lénìí, òun ò bọnú ẹ lọ́la, òun ò bọnú ẹ lọ́túnla. Bí ọjọ́ ó sì máa gorí ọjọ́, ọ̀sẹ̀ ó máa gorí ọ̀sẹ̀, oṣù ó máa gorí oṣù. Bẹ́ẹ̀ ni bá a ṣe ń dàgbà sí, òun náà ni ọjọ́ tí olúkálùkù ló máa lọ jíyìn fún Ọlọ́run náà ní súnmọ́ sí. Tó bá ti wá rí wípé nǹkan kan yìí yóò ti ń lọ bí ogun gbèǹdéke, ogun gbèǹdéke gan yìí ṣe é dámọ̀ fún àwọn tí máa ń ṣe. Wọn ò ní mọ̀. Nígbà tán bá wá rìn débì kan tó bá sọ pé ìgbà báyìí, ìgbà yẹn la ẹlòmíì tó ṣẹ̀ wá máa súré pé ìwọ tó sì wà ní iye ọdún báyìí. Àwọn wá ní lẹ́yìn ogun ọdún again sí tó ti lò yìí ló tó máa bọ́ nínú ogun. Rárá, ogun tó burú jáì ni. Yálà ó wá jẹ́ àfọwọ́fà ni, yálà ó jẹ́ pé àwọn amánisẹ ni àfàìmánisẹ ni, ó yálà ó jẹ́ ogun abínú ẹni ni. O gbọ́dọ̀ dúó dìgbà tó máa mọ ìgbà tí ogun máa jà ọ́dà kó tó wá gba ìmọ̀ràn láti bọ́ kúrò nínú ogun.
1: Fún àwọn tó bá ń kojú irú àwọn ìṣòro báwọn yìí, mo mọ̀ pé tí wọ́n bá wá sọ́dọ̀ yín fún ìmọ̀ràn, ẹ máa fún wọn nímọ̀ràn.
0: Pẹ̀lú agbára Ọlọ́run, pẹ̀lú agbára Ọlọ́run, gbogbo ohunkóhun tí máa ń ṣe ẹ̀dá tó bá rí pé kinní yìí kò lọ déédé nù gbèsè ayé ẹ, má dúró dìgbà táwọn èèyàn ṣe máa sọ fún ọ pé ogun gbèǹdéke ni o. Torí pé yóò ní iye àwọn àsìkò ọdún, àwọn àsìkò tí wọn náà fi máa dúró wípé àbí wà bọ́ńbẹ́ àbí wà bọ́ńbẹ́. Tó bá ti rí pé tiẹ̀ ti ń le ju ti ẹgbẹ́ rẹ lọ, èyí tó dáa jù ni pé kẹ tètè wá sí ọ̀dọ̀ wa, ká fún yín nímọ̀ràn kí ẹ sì bọ́ kúrò nínú ogun, kẹ máa fi àlàáfíà àti ìfọ̀kànbalẹ̀ lo ayé yín lọ.
1: Ẹ wá yọ̀ǹda nọ́mbà yín fún àwọn ọmọ Nàìjíríà.
0: Nọ́mbà tó dé ọ̀dọ̀ wa ni 08064874949. 08064874949. Àbí kí a pé 0701719-0786. 0701719-0786. Nọ́mbà tó dé ọ̀dọ̀ wa nu.
1: Ẹ ṣe púpọ̀ ká tó máa lọ. Ìránṣẹ́bìnrin tó sọ pé òun máa ń fojú kò wo aláǹtakùn yìí, wípé tóun bá ti fẹ́ lọ gba contract wọ́n á fojú kò wo aláǹtakùn, wípé contract yẹn ò ní bọ́ sí. Ǹjẹ́ tírú obìnrin bẹ́ẹ̀ bá wá sọ̀dọ̀ yín fún ìmọ̀ràn, ǹjẹ́ ẹ máa fún un nímọ̀ràn bí?
0: Ní agbára Ọlọ́run, ní agbára Ọlọ́run, bírú arábìnrin yẹn tó bá wá sí ọ̀dọ̀ wa, tá a bá fún un ní ìmọ̀ràn, ó dá wa lójú wípé ayipada daada a ma se kini a ma ba ile aye nitori wipe isoro abi adanwo yin ma sare wa ni to ba de ti wa pade nigba ki gba ti wo ba ti wa pade onimoran re bo se sare wa na ni o sare ku onu aye e to si ma lo aye e lo daada
1: etu yonda number in form of Nigeria
0: number to dodo wa ni 08064874949 08064874949 abiki a pe 07017190786 07017190786
1: mbo ni address yin wa ni ilu akure ati ni ilu ifa
0: ni ilu akure a wa ni commercial junction loki aro idanre road ibe ni a wa ti e ba ti debe e ti ri patako ajuwe wa bakana ni ilu ifa ose local government lohun a wa ni idojukoju Dangote cement depot to wa ni express ti e ba ti debe na e ti ma ri awon patako ajuwe wa
1: e wa daruko yin fun awon omo Nigeria
0: oruko si temi ni Alhaji Jima Kajogbola ti opolopo eyan mo si ase oro kun fire kun wibe jebe tolohun oba ni
1: daruko number yin yen leyin e
0: number ti o de odo wa ni 08064874949 ati
2: 07786 Gbale ile koko bi pe ko ni dero ile aye si le gbono mo ni bi keni orunu ati gborun lo koda eyan le ma rako lojuna ati didi ola obirin le wa nile oko fojo gboro ko mo gbo pa tabi po ijakule promise and fail amubon rere ati bebe lo tun le mo bani fa aye si le dun ni lalafia mo wa beru ibi won pa wa ni won la o won gba wa olorun allah lo ni kokoro to le silekun dera feda laye lori ogun kogun ipenija isoro eti airina irilo keni o gboja kale ko mota ai lase yori ohun rere ati bebe lo sugbon o kan se ni olorun firan ni o ki won le bo be lo nle lori ki won si sayewo ko le mo bi o tin bo ibi ode ati bi o nlo Alhaji Jimo Kajogbola ase oro kun faye kun lo kan si febe adura ti goke ola idalaye fadura dira re lamure ko n to da o mo baje ko n to ku die ka to le dara fun o eri nbe poro re yo dayo nipase olorun lodo Alhaji Jimo Kajogbola ti won wa ni 12 Akogun Fayeun Street Bolajo ko ke aro lakure tabi ko pe won sori 08064784949 Alhaji Kajogbola ase oro kun faye kun wibe jebe tolorun ni
3: alhamdulillah awon to ba duro doluwa awon tu agbara won
4: se ba sagbara
3: won fi ye ko kebe
1: boya ife polowo oja yin number mi ni eleyi 07030347749
5: ọgbọ ori teri ko digi osoka
1: 07030347749
5: eni to ba re afẹ simi nipa se kola finje niyan asiri aye ko fi
1: eje awo ekun oju oro
5: won oni jo kun ofo laye
3: ma le jo kun ofo laye
1: kini won pe ni ekun oju oro
5: alasun
1: opolopo eniyan ni ko mo ituma alaye o orisi ona meji ni alaye pin si wa lefosa
5: awon to ba duro
1: ona koko ni wipe

a tún lè wò ó ní ìdàkejì wípé bí o bá láàlá tí wọ́n sọ̀rọ̀ sí ẹ ní ojú ooru tí ọ̀rọ̀ yìí wá dùn ẹ́ tí o sì sun ẹkún jáde. Ìtumọ̀ àlá yìí ni wípé irú ẹ̀dá bẹ́ẹ̀ máa rí àánú gbà lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ ènìyàn. Ẹ jẹ́ ká wo ọ̀nà kejì wa lè fòsà.

0: iṣẹ́ kan wà tó lè dà yín lóhùn lọ́gán lórí ọ̀rọ̀ NIL. Orúkọ ilé-iṣẹ́ ọ̀hún ni Alhaji Owoyemi Ventures. Sí gbogbo ayé mọ̀ sí Alpha Computer. Ẹyin tẹ́ ti ní NIL yín tẹ́lẹ̀ tẹ́ ò mọ bó ṣe sọnù. Tẹ́ fẹ́ ṣe òmí. Bóyá ẹ̀jẹ̀ fẹ́ ṣe ìforúkọsílẹ̀ NIL ni. Ó sì ti jẹ́ àwọn ohun tẹ́ fẹ́ lo NIL fún tí ò ti ìyànjú lórí ẹ̀rọ ayélujára. Ẹ máa bọ̀ lọ́dọ̀ Alpha Computer. Kí wọ́n bá yín ṣe lọ́gán. Gbogbo ẹbí, gbogbo ilé-ìwé, ilé-ìjọsìn, a lè kóra wa pọ̀ ká pe Alpha Computer. Kí wọ́n wá ṣe NIL fún yín nítorí wọ́n ti gbàṣẹ gbọ̀ǹtẹ̀ ìjọba o. Ìṣòro wo lẹ ní lórí BVN? Ẹyin tẹ fẹ́ ṣe ìforúkọsílẹ̀ ilé-iṣẹ́? Àbẹ́yìn tẹ fẹ́ ṣe ìwé ìrìnà sókè òkun? Ìtẹ̀ka Peter fáwọn tó ti ṣe iṣẹ́ fẹ̀yìntì tí wọ́n fẹ́ máa gba ẹ̀tọ́ wọn láìsí làálàá nínú. Ẹ kàn sí Alpha Computer ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Wema Bank, Ọba Adéṣídà Road, Àkúrẹ́. Ibi tí wọ́n gbé pátákó ajúwe Alpha Computer sí, ibẹ̀ ni kẹ́ yà sí o. Telephone 08162453103 08162453103. Ọ̀rọ̀ NIL ní dìrọ̀rù lọ́dọ̀ Alpha Computer.
1: Ẹ̀kalẹ̀ ẹ dárúkọ yín fún àwọn ọmọ Nàìjíríà.
2: Ẹ ṣeun gan olótùú. Ẹ̀kalẹ̀ o, orúkọ tèmi ni Alhaji Owoyemi, tí gbogbo ayé mọ̀ sí Alpha Computer. Ojú ni mímu kì í ṣàìfàmọ̀ folóko. Ẹ ṣeun.
1: Títorí àkókò wa, ẹ bá wa sọ̀rọ̀ nípa NIL àti àwọn nǹkan tẹ́ ń gbé ṣe ní ilé-iṣẹ́ yín títorí àkókò wa.
2: Ẹ ṣeun gidi gan. NIL ni National Identity Number tó ṣe pàtàkì fún gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ gbúdọ̀ ní. Ẹ̀yin tẹ́ bá wà ní ìlú Nàìjíríà, bóyá ẹ wá ṣòwò ni o àbí ẹ jẹ́ ọmọ bíbí ìlú ti Nàìjíríà, ẹ gbúdọ̀ ní National Identity Number. Eléyìí jẹ́ pàtàkì tẹ fún yín. So gbogbo nǹkan tí a wá lórí ètò láti ṣàlàyé fún yín tó yẹ kẹ mọ̀ lórí NIL ni pé ìwọ tí ò tí ṣe NIL rí máa bọ̀ lọ́dọ̀ Alpha Computer. Bóyá o ní pènijà lórí NIL ni ẹni, máa bọ̀ lọ́dọ̀ Alpha Computer. Àbí o ní problem ní báǹkì ẹ nípa orúkọ ni o, àbí ọjọ́ ìbí, bóyá orúkọ ẹ ò papọ̀ mọ́ ti NIL ni ẹ, àbí date of birth ẹ ò papọ̀ mọ́ ti NIL ni ẹ. Wọ́n wá sọ pé ó yá lọ sí NIL office, try láti correct ẹ wà. So fọkàn rẹ balẹ̀, máa bọ̀ lọ́dọ̀ Alpha Computer pẹ̀lú ògo Ọlọ́run, àbá yín ṣe. Then ẹ̀yin tí ó jẹ́ wípé ẹ ti fẹ̀yìntì nídìí iṣẹ́ ìjọba tó jẹ́ pé ẹ nílò NIL, ẹ wà lè jáde, ẹ wá ní ẹni tó ẹ nílò ẹni tó nímọ̀ tó lóye tó lè bá yín ṣe. Ẹ máa bọ̀ lọ́dọ̀ Alpha Computer, àbí kẹ́ ẹ pé Alpha Computer pẹ̀lú ògo Ọlọ́run, àwa bá yín nílé, àbá yín ṣe. Dẹ̀yìn ẹ̀yin ọmọ iléèwé tẹ wà lọ́nà jíjìn tó jẹ́ pé ẹ lè wá, bóyá ẹ̀yin tẹ wà ní gbèríko, pẹ̀lú ògo Ọlọ́run, ẹ pé nọ́mbà mi sí orí ìlàyé 08162453103 08162453103. Lẹ́ẹ̀kan sí 08162453103. Ó wá ní pènijà ní ìwọ̀n báǹkì ẹ, bóyá o ti ń lo báǹkì kan rí tẹ́lẹ̀ bíi Heritage Bank àbí Enterprise Bank. Báǹkì ẹ̀ ni ó ti fold up. Ó dẹ̀ wá ní pènijà nípa orúkọ rẹ. Ó wá ń wá ibi tó yẹ kó ti lè ṣe. O ti lọ káàkiri, o ti dé báǹkì kan, báǹkì yẹn sọ pé àwọn kan lọ́wọ́ ṣe fún ẹ lóòótọ́. Máa bọ̀ lọ́dọ̀ Alpha Computer. O nílò bóyá newspaper ni àbí o nílò nǹkankan tó jẹ́ pé ó ṣe pàtàkì lórí NIL. Máa bọ̀ lọ́dọ̀ Alpha Computer pẹ̀lú ògo Ọlọ́run ba àbẹ́ ṣe. Then ẹ̀yin tí ẹ fẹ́ ṣe sin ìlú, ẹ̀yin tẹ fẹ́ sin ìlú bíi agùnbánirọ̀ NYSC, ẹ máa bọ̀ lọ́dọ̀ Alpha Computer pẹ̀lú ògo Ọlọ́run, a gba àṣẹ, a gba òǹtẹ̀ láti ṣe NYSC fún yín. Then ẹ̀yin tí ẹ fẹ́ ṣe anything online nípa registration, anything registration bíi international passports àbí ẹ fẹ́ ṣe visa processing, ẹ máa bọ̀ lọ́dọ̀ Alpha Computer pẹ̀lú ògo Ọlọ́run ba àbá yín ṣe. Lẹ́ẹ̀kan sí nọ́mbà mi ni 08162453103. Lẹ́ẹ̀kan sí 08162453103. Then ẹ̀yin tó yẹ pé orúkọ yín ò papọ̀ mọ́ ti international passport àbí date of birth yín kò papọ̀ mọ́ international passport, ẹ pé Alpha Computer pẹ̀lú ògo Ọlọ́run ba àbá yín ṣe. Bóyá date of birth yẹ o ti lọ sí international passport office won wa le be renew passport won ni o ti expire o de nilo en to ni ogbon to ni mo to loye to le be se ma bo ni odo afa computer pelu ogo olohun ba aba yin se
1: e yon da number yin le kan si fun omo Nigeria
2: number temi ni 0816245 3103
1: address yin ni modern shide e so fun won eyan
2: eyin ti e te ti ma pe pe e de modern shide e ri wa e ma binu en to head bi be yen o strong o strong boya en wa wa bo e wa ri wa ni modern shide e ma bo ni obade shida road ni ilu akure egbe wema bank ni emi wa ni obade shida road wema bank meji lo wa ni ilu akure nkan wa ni adigbola ko nse bibe ele to wa ni wema bank ni obade shida road ibe lemi wa boya wa nbo ni wa sora fun to nfi oruko mi paro nitori pe ma claim pe won ni afa computer gagaga obirin kan to tu wa legbe bibe na ma so pe o ni yawo afa e sora fun te ba nbo e make sure pe odo afa computer ni e bo ko ba ba gba yin e pe mi sori number yi 0816 245 3103 lekan si 0816 245 3103
1: e se pupo oju oni tiyin awon bank kan wa to je pe won ti ko gba wole to de je pe nitori enikan pe mi njeta o ni owo on wu ku si bank yen nje ti reda ba awon yi to ba wa si odo yin nje le ba won gba jade bi
2: gege bi oro ta ti se so lekun be ni a ma ba won gba jade ko si oro wi pe ka lo kabo mi be o ni lana ti ofin te ma tele because e le de bank kan nisin pe fe correct BVN to je pe won ko lo register yin the bank to de register yin o ti ko gba wole ona o le ma gba te ma fi se e ma bo lodo afa computer pelu ogo olohun ba aba yin se then fun anfani eyin ti e gbo gbogbo nkan ta nso ni Yoruba latakun Alhaji Oyemi, popularly known as Afa Computer, is here tonight to give you enlightenment on your NIN. If you have not been registered for NIN or you are having challenges relating to NIN, contact Afa Computer. By the grace of God, we are going to do that for you. Or probably you are having challenges in your bank. You don't have access to your money. Contact Afa Computer. Afa Computer is talented, is skillful. It has the ability to do that for you. So you don't need to stress yourself when you're having challenges relating to your bank issue, NIN issue, international passport, contact Afa Computer. By the grace of God, we are going to do that for you. And when you want to locate Afa Computer, be mindful, be careful of fake agents. They claim to be Afa Computer, whereas they are not Afa Computer. Afa Computer is situated beside Wema Bank, Obade Shida Road, in Akure. There are two Wema Banks in Akure, one at Adigbola. No, that is not the place. But the Wema Bank beside, the Wema Bank along Obade Shida Road, beside the Wema Bank, that is where Afa Computer is located. In case you are coming and you feel confused, call my number again. It's 0816-245-3103. Once again, it's 0816-245-3103. Fun akoto gbogbo nkan ta nso lo oni pe eyin te ti se NIN ri o fe se NIN ni abi oni pe ni ja lori NIN abi ni bank e abi lori international passport o wa nwa en to ni ogbon imo ati oye lati se ma bo lodo afa computer abi eyin te fe se NIC ni CAC ni e fe foruko sile lori ero aye lujara fun kan mi sin kan mi ni e ma bo lodo afa computer pelu ogo olohun ba aba yin se number temi lekun si ni 0816 245 3103. Once again, 0816 245 3103.
1: Awon arugbo to fe gba eto won ti won fe mo boya won si wa laye je tan won e salaye fun wa lori yin na
2: e seun iyen gangan ni won pe ni I am a life confirmation boya yin te ti feyinti ni di ise ijoba e ti feyinti ton won de fe wa mo boya e se wa laye so that e le gba eto yin o ni igbese to ye ke se lori ero ale ale yujara iyan computer ko ba fi le mo pe wa laye ti e ba se yi won ni fun yin leto yin afa computer ni ogbon onimo oloye o de gba sogbon te lati ba yin se e ma bo lodo afa computer pelu ogo olohun aba yin se boyo wa wa lona jiji ni abi ohun arugbo kuje kuje to ye pe won te le wa dide kuro ni le won de nilo service wa e pe wa sori laye
1: 0816 245 3103.
2: Boya se igbeyawo iwo to nje Mr. Amin onje anti Sade onje anti onje Sade Jinodu loroko e Jinodu loroko ba be onje Sade o wa lo fe egbon Michael nisin o ti wa di Michael Sade ehe tele tele o di e se foruko sile o ti nje Jinodu Sade
1: beni
2: ni bank e o wa lo fe Mr. Michael so oruko yin o wa papo mo o wa ni eto lati lo ni bank ni abi international passport oro yen fe wa dojuru mo fokun bale ma bo lodo afa computer pelu ogo olohun abe se boya newspaper ni affidavit ni olohun fun wa ni ogbon imo ye ati onte lati se abayin se den eyin to je pe ni pe ni ja ninu oruko won yin e wa very careful boya bi Michael o fe lo foruko sile Michael e o lo fi EAC awon mi a fi AEC o takura won owo to tun je tosin o lo fi Oluwa tosin sile ko wa ri pe o ti ni problem niyan abi wo to je pe ohun je awon oruko yen po Abigail spell Abigail o ti gbagbagi IL mi a fi ELC o wa n ba won ja ni bank abi won ba won ja ni ibomi iro o gbogbo eleyi o ni ilana ati ofin awon meji gbudo bara won mu bi o ba ni problem lori international passport e o le renew e international passport ati NIN e gbudo bara won mu bank e na ati NIN e o gbudo bara won mu aye ko lo nse yin o e je ka fi suru se pelu ogo olohun ba aba yin se number temi lekan si ni 0816 245 3103 once again 0816 245 3103 Eshun
1: ni ose meta te wa si bi gbeyin eni awon to ti boya ti won ti pari service won ta bi to je pe won wa se ti won ti rin kakiri ti won ri se eni ti won ba wa sodo yin e le ba won wa se ona wo le fi le ba won wa se
2: eshun gan lotu fun bere te bere se ri awon elomi believe pe ton ba ti kawe ton awon ma rin kakiri ma wa se se banki lo fe ko patako ajue si enona pe won wa se ni abi ile ise kan to gbogi no ma ma ko shock kakiri pe won wa se iro o ri ero aye lujara ni gbogbe le wa so iwo ma dare lamu nkan to ko ma se ni pe wa kan afa computer ko CV e dani ko credentials e dani je ka be kokko scan gbogbo ile si PDF format or Word format ka be ko wo email e then iwo lo fokan re bale pe o ti seto e fun afa je ka afa be wa ise to hun e ni ori ero aye lujara ah olotu ereko o ko de ki se efe boya o te wa tu wa ise si oke okun ni pe o need ise si oke okun abi o fe kawe loke okun iwo sha ti ko credentials e wa abe wa ise abi abe wa ilewe ti o ni garaju emi e lo awo n se aloni gba abi awon kan o tani lo mu millions wa iyen ti kuro ni pe won fe se lori o won fe gba ransom lowo e ni ton afa computer wa pelu ogo olohun ba abe se number temi lekan si ni 0816 245 3103 once again 0816 245 3103
1: ka to ma lo eni e ba won wa se for example by ise doctor lo wu mi se e wa lo ba mi wa se teacher Ǹjẹ́ ó ṣé kò tako?
2: À ó takora wọn.
1: Màá ti sọ fún iṣáájú pé dọ́kítọ̀ mo fẹ́ ẹ bá mi wá wá iṣẹ́ dọ́kítọ̀.
2: Bẹ́ẹ̀ni
1: ìlágbára lọ. Pé bóyá àìdédé wá bá mi wáṣẹ̀ kan ni.
2: Ẹ̀rọ. In fact, nǹkan tí o bá study àti nǹkan tó bá fẹ́ ló máa sọ fún wa pé eré kan báyìí ló fẹ́ o, eré àbáyìí ni ká bẹ̀rẹ̀ wá sí o. Ìwọ ṣáà ti ṣe ètò ẹ̀ fún àǹfà kọ̀m̀pútà kó dẹ̀ lọ fi àdúrà tì í pẹ̀lú ògo ọlọ́run. Àwárí eléyìí ò kì í ṣe pé àwa padàn kò ń ṣe dán iṣẹ́ owó àfa kọ̀m̀pútà ni pẹ̀lú ògo ọlọ́run ọba ọlọ́run àdébà àfàrùbákà sí.
1: Ká tó máa lọ ìyọ̀ǹda nọ́mbà yín lẹ́ẹ̀kan sí fún.
2: Nọ́mbà tèmi ni 0816-245-3103 lẹ́ẹ̀kan sí 0816-245-3103 ẹ ṣeun.
1: Ẹ dárúkọ yín fún àwọn ọmọ Nàìjíríà.
2: Orúkọ tèmi ni Aláàjì Owóyẹmí tí gbogbo èèyàn mọ̀ sí àfà kọ̀m̀pútà ojú ni mí kì í ṣe àìfàmọ̀ fólókó. Ẹ ṣeun.
1: Mo mọ̀ wípé tá a bá pè yín lọ́jọ́ míì ẹ máa dá wa lóhùn.
2: Bẹ́ẹ̀ni ẹ ṣeun gidi gan.
0: Ilé iṣẹ́ kan wà tó lè dá yín lóhùn lọ́gán lórí ọ̀rọ̀ NIL. Orúkọ ilé iṣẹ́ ọ̀hún ni Aláàjì Owóyẹmí Ventures tí gbogbo ayé mọ̀ sí Alpha Computer. Ẹyin tẹ́ ti ní NIL yín tẹ́lẹ̀ tẹ́ ò mọ bó ṣe sọnù tẹ́ fẹ́ ṣe òmí. Bóyá ẹ ṣẹ̀ fẹ́ ṣe ìforúkọsílẹ̀ NIL ni ó sì ti jẹ́ àwọn ohun tẹ́ fẹ́ lo NIL fún tí ò tí ìyanjú lórí ẹ̀rọ kayélujára. Ẹ máa bọ̀ lọ́dọ̀ Alpha Computer kí wọ́n bá yín ṣe lọ́gán. Gbogbo ẹbí, gbogbo ilé ìwé, ilé ìjọsìn, a lè kóra wa pọ̀ ká pe Alpha Computer. Wọ́n wá ṣe NIN fún yín nítorí wọ́n ti gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba o. Ìṣòro wo lẹ ní lórí BVN? Ẹyin tẹ fẹ́ ṣe ìforúkọsílẹ̀ ilé iṣẹ́? Àbẹ́yìn tẹ fẹ́ ṣe ìwé ìrìnà sókè òkun? Ìtẹ̀ka Peter Fáwọn tó ti ṣe iṣẹ́ fẹ̀yìntì tí wọ́n fẹ́ máa gba ẹ̀tọ́ wọn láìsí làálàá nínú. Ẹ kàn sí Alpha Computer ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Wema Bank, Ọba Adéṣidà Road Àkúrẹ́. Ibi tí wọ́n gbé pátákó ajúwe Alpha Computer sí, ibẹ̀ ni kẹ yà sí o. Telephone 0816245-3103 0816245-3103 Ọ̀rọ̀ NIN ni dìrọ̀rùn lọ́dọ̀ Alpha Computer.

0: Nọ́mbà mi lele bóyá fẹ́ polówó ọjà yín 070-300-43-749.
1: Tí n kò tó sánmọ́ dúdú ní láti wà.
0: Kí n tó máa lọ wálé fòsà.
1: Yóò la kòkó ẹ̀kúnra. Ó túmọ̀ sí pé bàbá mi.
0: Mo ní ẹjẹ́ wo ọ̀nà kejì.
1: Pa ẹ̀dá. Àwọn tó bá dúró dolúwa.
0: Ọ̀tá máa ń lo ọ̀nà kejì yìí láti fi ba yí ọ̀pọ̀lọpọ̀ ìdájẹ́
1: o. Ó ti kọ́.
0: Gẹ́gẹ́ bí àpẹẹrẹ.
1: Wọ́n dúdú ní láti wà gan.
2: Ó ní láti wà gan tọ́dọ́dọ́.
1: Káyé wa láyọ̀, yóò la gbogbo ẹkún rẹ̀.
0: Bí ọmọdé bó bá sábà ń sun ẹkún jáde.
1: Tó ṣe.
0: Láti ojú ooru.
1: Ọgbẹ́ ìbẹ̀rẹ̀ tó ṣe. Tó bá dúró
0: dolúwa, wọ́n mìí jó ògùn òfò láyọ̀.
2: Àwọn tó bá dúró dolúwa, a ó tún agbára wọn ṣe.
0: Àwọn òbí rẹ̀ nílò láti múra gidi gan ni o.
2: Àsáré kí yóò sì rẹ̀ wọ́n yóò rí.
0: Kí ọmọ náà kí ó mọ̀ bá padà di ọlọ́dẹ òru ní ọjọ́ iwájú wálé fòsà.

0: wetin.
1: Ṣùgbọ́n ẹkún yìí ẹkún àsunrọ̀run ni o. Oh my God. Ìbànújẹ́ kò ní fi lè mi ṣe bùgbé o.

Irawo ọmọ ẹ̀dá àwọn ọmọ tí a bí March 20 sí April 19 a ò tí parí ẹ̀ bóyá ọjọ́ mẹ́jọ la máa tẹ̀síwájú ta máa parí ìràwọ̀ yìí ẹja wo iṣẹ́ tí wọ́n lè ṣe kárakáta panápaná olùdásílẹ̀ ilé iṣẹ́ wọ́n lè ṣiṣẹ́ ní media house àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí di ọjọ́ mẹ́jọ wálé títí di ọjọ́ mẹ́jọ wálé fòsàn lórúkọ tí bàbá àti ìyá mi sọ mí o títí di ọjọ́ mẹ́jọ àkàbí kaula ó yá kàbí kúrò lórí mi o bye bye.

Iléeṣẹ́ Glo 99.1 FM lẹ́ ń gbọ́ yẹn. Àtòrí tó sẹ́tò kí dómúdómú tó rinlẹ̀ dòdòdò. Pẹ̀lú àwọn ojúlówó ètò àti ìròyìn tí wọ́n ò manipulate pẹ̀lú àwọn àsọbú àsọrégbé àsọṣègbè. Gbogbo báwọn kọ́rẹ́ǹtà fi ẹ̀sìn bá ṣe rí gangan gẹlẹ́ ṣe máa gbọ́ láìsálẹ̀ mọ́ àfàmọ́ àbùmọ́ àti àyọkúrò. Glo FM yìí máa gbá yìí o. Ẹ wò ó. Rédíò amìlótìtì tó kárí ayé lélẹ́yìí sá. Ó yá máa tẹ̀síwájú kí dédé ó máa glo papọ̀.

ilé ayé tó tó ayé àkámọ́ra mò ń bọ̀ náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ńlá ṣètò ayé tó tó yìí abala àkọ́kọ́ ńlá ti mọ́ ń gbara wa ń yànjú ìyànjú tá a sì mọ́ ń gbara wa ńlá mọ́ ń pè ní blood tonic oògùn ẹ̀jẹ̀ ni tá a bá ti fúnra wa lálẹ́ yìí ó tún dọjọ́ sunday tí ń bọ̀ á tún yànnàná blood tonic mi tá a tún lọ gbé lọ sára lọ rèé sùn a tún lo láti monday titun di ọjọ sunday titun ń bọ ta tún jọ bára wa pàdé lórí ètò yìí ẹ mọ gbàgbé in tí a kọkọ sọrọ lé lórí lónìí a ti ń bá a bọ láti bí ọsẹ bíi mẹta o ta sì ti jẹ kó yéra wa wípé òní gangan gan ńlá yànnàná ẹ ńlá parí ọrọ ta ti ń bá bọ kí ni ta kọkọ máa ń sọ láti bí ọsẹ bíi mẹta ńlá máa ń sọ wípé ẹyin ọmọ ẹ máa tọ́jú àwọn òbí yín don't take your family for granted àwọn ẹ mọ ibi tí à ń lọ lálẹ́ yìí ìṣẹ̀lẹ̀ tá a fẹ́ mú wá lálẹ́ yìí ìṣẹ̀lẹ̀ ń bẹ́ ńlẹ̀ àmọ́ nípa pé kẹ́yìn ọmọ kẹ́ máa tọ́jú òbí yín gbogbo ìgbà ó ti délẹ̀ torí àwọn ọmọ iléèwé ti wọlé báyìí ẹ ní wọlé lé ikú lọ́wọ́ ẹ sì ní wọlé lárùn lọwọ lágbára lọwọ ọlọrun ẹyin kọ yìí ẹ já máa tọjú àwọn òbí yìí dáadáa o torí nǹkan kan díẹ kó tó di pa àmúṣẹlẹ wá ìyìn tá a sì múṣẹlẹ wá fún tí mo fẹ káwọn ìyá wa ó fara balẹ ẹ má ìsùn rárá o ẹyin bàbá wa ẹ mọ sùn ẹ já jọ máa ṣètò yìí lọ lálẹ yìí ìyìn tá a sọrọ lé lórí lálẹ tòní ó ní òbí olùkọ́ àti akẹ́kọ̀ọ́ òun ni ìṣẹ̀lẹ̀ tá a máa mú wá lálẹ́ yìí ṣe mọ̀ pé lọ́sẹ̀ tó kọjá àti jẹ́ kó yá àwọn èèyàn wípé ìṣẹ̀lẹ̀ tá a fẹ́ mú wá ni àwọn ọmọkùnrin méjì kan tí wọ́n ń fi àwọn ọmọbìnrin ṣètìtù ọ̀la àmọ́ kò ní lè wáyé bẹ́ẹ̀ lálẹ́ yìí a fẹ́ ṣe ètò ta lẹ́yìn a fẹ́ ṣe ní current affairs ni bó ṣe ń lọ ń la sì fẹ́ tẹ̀lé torí àwọn ọmọ iléèwé ti wọlé àmọ́ kí ni tó ṣẹlẹ̀ kí ni táwọn èèyàn pè wá sí lórí ìṣẹ̀lẹ̀ yìí ẹ jẹ́ àjọ gbọ́ lálẹ́ yìí ẹ̀yin olùkọ́ ẹ farabalẹ̀ ẹ jẹ́ àjọ gbọ́ ẹ̀yin òbí ẹ farabalẹ̀ ẹ jẹ́ àjọ gbọ́ ẹ̀yin akẹ́kọ̀ọ́ náà ẹ farabalẹ̀ ẹ jẹ́ àjọ gbọ́ lálẹ́ yìí o mi ò tí ì lọ bẹ̀ ń àmọ́ mo fẹ́ kẹ́ gbogbo wa mọ̀ wípé ibi tá à ń lọnu ọláyíká Adéwùmí ẹ ṣeun wọn ti ń bá wa lọ lórí ètò àwọn èèyàn ti ń bá wa lọ lórí social media ẹ mọ gbàgbé ẹyin tẹ bá sẹ ń já sí kan ní glow99.1 FM ẹ lọ rèé sáàsì fún ọ̀sátúyì Oyewọlé tàbí ọ̀sátúyì Abọ́sẹ̀dé kẹjá àjọ máa lọ ní kan ní glow99.1 FM nílùú Àkúrẹ́ ń bí ẹ ṣeun ẹ kàlẹ́ ẹ kú ìsinmi o.

àwọn tó ń bá wa lọ lórí social media yìí ẹ ṣeun ṣeun social media gan ti ń kún ìdí abáni wípé wọn ti mọ pé ta fẹ sọrọ lé lórí lálẹ yìí ẹ já jọ yan nànà rẹ ká jọ fa kòmọ òkun rẹ yọ ká jọ wa dá ta saran fa saran ẹ ti ri mọ pé ètò ayé tó tó yìí àti mọ sọ fún wa pé kì í ṣe entertainment ni ẹkọ la fi ń kọ àjọ kẹkọọ lálẹ yìí àjọ kẹkọọ lálẹ yìí àmọ ẹ jẹ kí n ṣe pápápá gẹgẹ bí àwọn bàbá àsọnà kó má bàa di wípé ta bá tọ yóò dẹran ni a sì ní jẹ kí talẹ yìí ó dẹran ni torí ìta fẹ sọ lálẹ yìí ó lágbára lórí òbí olùkọ àti akẹkọọ a ṣàlàyé rẹ dáadáa ibẹ náà là ń lọ yóò ẹ ṣeun karim ẹ ṣe àwọn náà bá wa lọ látàdo èkìtì ẹ ṣeun ṣeun o ẹ kàlẹ.

0: ọkọ ni wàhálà bẹ ṣùgbọn gbogbo iṣẹ ti ẹdá bá ń ṣe láyé òun ló mú òfin lọwọ ẹyin àwọn ìyá tí ó bá wa sọ ti ìpínlẹ tòǹdó yìí àti jẹ kó yé wọn pé tá a bá ti kán sórí agbami ìṣẹlẹ yìí ẹyin fúnra yín ẹ pé ẹ ṣàlàyé bẹ ṣe ṣàlàyé fún wa tí ó bá jẹ pé àtẹnu wọn ni wọn ti gbọ ò dà bẹẹ àwa náà wọn dù eléèwé yà lọbẹ alọrẹ verify mo lọ bèrè dáadáa kọfáàmù ni o apá àti wèrè ẹ mọ pé ìgbà tá a kọkọ bẹrẹ mo ti ń jẹ kó yé wọn wípé kán lọ stop ṣe bẹẹ kán stop ṣe bẹẹ o bí bẹẹ kọ aṣọ máa bọ lọrùn ọpọlọpọ tísà bó la ti ní kẹta yí ọmọ ṣe ẹjọ torí ọlọrun ẹ jẹ kí n gbé àwọn ìpè tó ń wọlé yìí hello hello ó pòun rebete. Hello.
1: Hello. Hello.
0: Ẹ bá wa lo rédíò yẹn ẹjọ dádì.
1: Ẹ
0: bá lẹ sá ń bolẹ tí pẹ̀lú kọ yín.
1: Orúkọ mi ni Olúwakéyìn.
0: Ọ̀rẹ́ sá.
1: Ọmọ Akin. Láti bọ̀rẹ̀. Ohun tí mo kàn fẹ́ sọ ni pé ìwà tó wà tí ẹ̀dá bá mọ̀ ọ́ ẹjọ́ kan máa wọ̀ ẹ̀sán ń bọ̀. Nígbà tó fún ọmọléwo lóyún. Ẹ̀fọn akéle lórí. Ṣé bá ní ẹ̀sẹ̀ ẹ̀fẹ́ dárúkọ ẹ̀fọ́rúkọ lẹ̀? Wọ́n mọ̀ra wọn. Bẹ́ẹ̀ gbogbo nǹkan tó wà láyé yìí kì í fẹ́ ń tó lè fẹ́ bá ẹ̀sán. Ẹ̀fọn akéle wọn lórí. Tó bá dọjọ́ iwájú tí nǹkan burúkú bá ń ṣẹlẹ̀ fún wọn, ẹ má ṣàánú wọn. Wọ́n ju ìṣẹ́ wọn. Wọ́n máa ṣe lọ.
0: Àsùnbọ̀rọ̀ jí. Hello. Ayé tótó.
1: Ayé kamara.
0: Ẹ̀sìn kí lórúkọ yín bolẹ̀ ti ń pè wá.
1: Bẹ́ẹ̀ni ló ń kọ́ àkàkùrẹ́.
0: Ẹ̀sìn ẹ bá wa dá sí i o.
1: Jẹ́ni gbọ́ jẹ́ àkíyèsí. Gbogbo àwọn tó ń pè wọlé láti ẹ̀kan. Àìdárúkọ wọn yẹn. Bí kò automatically wọ́n àwọn tó kù. Wọ́n lè máa ṣe irú ẹ̀mí kan fún àfúnkọ̀ bò wọ́n láti ilé ọjọ́ iwájú náà ni. Ṣẹ́ni ó dàbí pé ẹ̀gbọ́n tó pè ṣáájú kẹ́yìn tó pè ṣáájú tó pè kẹ́yìn yìí.
0: Bẹ́ẹ̀ sà.
1: Kó má fi pọ̀ gangan ni tíṣà ń gan. Tó sọ pé kán fi wọ́n lẹ̀. Ẹ̀rú ẹ̀sẹ̀ òsì wọn ló ké. Àní kán dákọ̀ ẹni pé kán dákọ̀ àwọn tí àwọn aṣebi. Ẹ bá kẹ má gbèsè yẹn àṣebi kankan. Bọ́lá máa gbèsè yẹn àṣebi kankan.
0: Ẹ ṣeun sir.